0: playing music you love.
1: Music you love.
0: Your destination.
1: Your destination
0: for hit music.
2: The vibes, good talking, conversations. You can have it all on Diamond 88.7 FM, Ilori. Diamond 88.7 FM, we've got you.
3: Hey, hey, hey, hey. Get my The hands of the Lord will fall like a rushing wind.
4: I go make you grow something here.
3: On your Saturday,
4: July 11th,
3: the Padia July say back by the Pelui family Roya.
4: Go pata like Donino Roti to Fua, no to two Latin, and I do go to Tule, you talk to the office carry.
3: I yet get the classic war.
4: You want me called the Denleka do Padenesia, the Goshen Land District headquarters.
3: Timbele, you want to go to
4: the Sapati Gamak, the choir.
3: That I want a Shalom Tumba,
4: Evangelist Larry Blessing.
3: I want me.
4: Evangelist Samson, Dada,
3: Palu Evangelist,
4: Bala Discovery,
3: Mama 44, Long Shokane,
4: Abeke Babawa,
3: Wole, Femi Dai, Roje B,
4: Baba, Niyo Dwe,
3: Salivo,
4: 08324-0479,
3: Ripo
4: Wanibeo,
5: Baby, yeah.
6: Ogo ni fun Olorun loke orun.
7: Hallelujah.
6: Mo ki Olorun to da orun o wa ye.
7: Yes, sir.
6: Mo ki gbogbo eyan omo Olorun ni bi gbogbo ti e tin gbo ohun mi.
7: Yes, sir.
6: Ni bi gbogbo ti a fe fe ikanni yi fe de. Jo mo fe ko sami adua
7: Jesus.
6: Ni bi gbogbo to ba tin gbo ohun mi.
7: Yes, sir.
6: Bi Oluwa tin be ti emi e wa.
7: Baba.
6: Bo tin ji si imole alaye.
7: Jesus.
6: Owo anu Oluwa ko kan aye e.
7: Jesus.
6: Bo tin ji si imole alaye.
7: Jesus.
6: Owo ojurere Olorun ko kan aye e.
7: Jesus.
6: Bo tin gbo ohun mi leni.
7: Jesus.
6: Owo iranlowo Oluwa ko kan aye e.
7: Jesus.
6: Mo gbadua.
7: Baba.
6: Owo iserere.
7: Yes.
6: Oh, why, big guy? Oh, why, so dilla? Lord, call Jesus. Cocayere,
7: biggest.
6: Cocayo, mother,
7: biggest.
6: Cocayere,
7: biggest.
6: Cocaya, woman,
7: biggest.
6: Mosua, so tell it. Oh, what would you do, Billy or more, Emily? Tio, get that did the beer. I
7: want
6: by in your new one. We are one yet better.
7: Biggest.
6: Mosua, so tell it. Eyi ti won jagba lowo re ni oju ala elei te jagba lowo e ni oju aye loruko Jesu o ya gba nkan re pada ogo ti won jagba ni oju ala ogo tan jagba ni oju orun ogo tan jagba loju aye o ya gba nkan re pada o gbogbo to sonu silu ala
7: Baba
6: mora ase jade loruko Jesu
7: baba
6: o ye gba pada
7: amen
6: gba pada
7: amen
6: gba pada
7: amen
6: gba pada
7: amen
6: ba
7: amen
6: ba
7: amen
6: gba pada
7: amen
6: gba pada
7: amen
6: gba pada
7: amen
6: gba pada
7: amen
6: gba pada
7: amen
6: gba pada
7: amen
6: gba pada
7: amen
6: gba pada
7: amen
6: o fa oju ala to ba e
7: Jesu
6: Ofa oju orun to pa o.
7: Emi mimo.
6: Loruko Jesu ofa yen jade.
7: Emi Jesu.
6: Ah, o jade.
7: Emi Jesu.
6: Ofa to yi ka kiri lara re. Ofa to gba owo lowo e.
7: Jesu.
6: Ofa to lohun ogba toju to ni emi re lo fe gba.
7: Emi mimo.
6: Ofa alalobo.
7: Emi mimo.
6: Ofa to ti pe to ti wa gbe.
7: Jesu.
6: Ninu aye re.
7: Jesu.
6: Ninu aye awon omo re.
7: Jesu.
6: Ofa yen gbina.
7: Eh?
6: Ah, Ogbinam, Mokede, ni oruko Oluwa, Ogun to jaya re, to ja baba re, to tun be si ja o, loni ni Mokede, Ogun yen faye e na,
7: Jesus,
6: eh, Ogun yen faye e na, Ogun iya to bi o,
7: Jesus.
6: Ogun baba to bi o to nbe ninu eje re loruko Jesu o ya jade
7: amen
6: mama re ati baba re lara re hey ogun mama re ati ogun baba re lara re lowo lowo ina ti jade
7: amen
6: mo gbadua se
7: baba
6: àlá búburú tó láì tó yọ ayé rẹ lẹ́nu yìí lórúkọ Jésù á fagilé ó gbogbo tó fún ọjẹ lójú àlá lórúkọ Jésù ó yá kó di àsán oró rẹ lára rẹ kó di àsán èyí tó gbé fún ọmọ èyí tí wọ́n ní kó jẹ lójú oorun tó jẹ lórúkọ Jésù oró rẹ lára rẹ ó yá kó parẹ́ kó parẹ́. Kó parẹ́ kó parẹ́ ogun tó ti ń bájà láti ọdún tó ti pẹ́ tó lòun ò lọ lórúkọ Jésù ogun yẹn gbiná ó gbiná ó gbiná ó gbiná mo gbé ọwọ́ yàrá àtúnṣe mo gbé ọwọ́ yàrá ìyípadà èyí tó wò pé ìgbà wo la máa yanjú ogun ẹ ìwọ tó ní ìgbà wo ló máa bọ́ nínú ogun yìí ìwọ wo ló ń rò pé ìgbà wo logun yìí á tán mo sọ àsọtẹlẹ nínú yàrá ìyípadà ogun rẹ kó parẹ́ síbẹ̀ mo gbé ọwọ́ yàrá ìyípadà mo gbé ọwọ́ tíátà ìyípadà nínú ẹ̀mí ogun rẹ parẹ́ síbẹ̀ ìjì rẹ parẹ́ síbẹ̀ ẹni bá lóun máa túbọ̀ ogun dìde tiẹ̀ irú alágbára bẹ́ẹ̀ ẹ̀mí rẹ máa sọnù ẹ̀mí ẹ̀ á sọnù mo sọ tẹ́lẹ̀ ní orúkọ Olúwa ìwọ ni dìde kan ìwọ ni yípadà kan bẹ́ẹ̀ ló ṣe máa wàhálà àánú gbà ìlérí Ọlọ́run á ṣe ogo ni fọlọ́run lókè
5: o
6: Ọlọ́run gbá àdúrà Jésù Olúwa wa
5: amẹ́ lórúkọ Jésù.
6: Orúkọ mi ni Wòlíì àti Ajíhìnrere Fẹ́mi Joshua Dairo tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá àánú yanjú ẹ̀ láti inú ìjọ Christ Apostolic Church Goshenland ilẹ̀ àánú yanjú ẹ̀ tó wà lẹ́yìn Monarch Luxury Hotel ní ìyànà Ṣapati ní ìdojúkojú Olóròrò Estate Gomo Road Ìlọrin Kwara State. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi níbi gbogbo tí o ti ń gbọ́ mi mo fẹ́ fi àkókò ìpè ọ síbi ìpàdé àdúà tí ó máa wáyé ní ọjọ́ kọkànlá oṣù keje tí a wà nínú ẹ̀yìn Sátidé ló bọ́ sí aago méje àárọ̀ ni gbogbo wa máa pàdé ní ilẹ̀ àánú yanjú ẹ̀ fún ìsìn ìfòróróyàn bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀kejì titi ọdún yìí lẹ́yìn eléyìí ó tún di February kàtú tó ṣe mí gbọ́ o gbọ́dọ̀ wà níbi ìsìn ìfòróróyàn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ni Ọlọ́run máa ń fi ìsìn ìfòróyàn yìí ló máa fi ń ṣe tó bá ń tẹ̀lé mi lórí ìkànnì yìí wà á máa rí àwọn ẹ̀rí tó máa ń farahàn nípa ìsìn ìfòróyàn yìí mo fẹ́ kí ìwọ náà rí pé o wà ń bẹ̀ kò síbi tó o ti lè wá o lè ti dé sílẹ̀ látàlẹ́ Friday wà á ríbi sùn inú ọgbà ilẹ̀ àánú yanjú ẹ̀ tó jẹ́ wípé àárọ̀ Sátidé wà á dẹ̀ jí àjọṣe ìpàdé yẹn bá a bá ti ń parí kí aago méjìlá ọ̀sán tó lù ó sì lè padà sí ibi gbogbo tí o ti wá bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ọ̀run àánú á ṣí fún ọ gbọ́ ẹni tí ayé rọ̀ lọ́rùn ni ò pè ọ́ síbi ìpàdé yìí tó bá wù ọ́ o lè wá ṣùgbọ́n ẹ̀yin tẹ́ mọ̀ pé ní ìpèníjà wo tó mọ̀ pé ìpèníjà yẹn lágbára tó mọ̀ pé o ti sapá o ti sáré ìpèníjà yìí ò dáwọ́ dúró olówó lọ́wọ́ ṣùgbọ́n wọn ò jẹ́ kó gbádùn ọmọ olówó lọ́wọ́ ṣùgbọ́n wọn ò jẹ́ pé kọ́kàn rẹ̀ ó balẹ̀ irú ẹ̀yin ènìyàn wọ̀nyí ni Ọlọ́run rán mi sí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tó ṣe wípé inú ogun kan lòun ti inú ogun kejì wàá máa ti inú ogun kan bọ́ sí ìkejì gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gbèsè gbogbo ẹ̀yin tẹ́ wojú Olúwa fún ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ti gòkè rí tí wọ́n dẹ̀ já padà wálẹ̀ gbogbo yín ni Ọlọ́run rán mi sí wo rí pé ó wà nínú ìpàdé yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe project kan tẹ́ dẹ̀ party tẹ́ rí ṣe mọ́ nítorí pé kò sí ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin tí wọ́n fi ọmọ dà láàmú gbogbo ẹ̀yin tẹ́ bímọ Ọlọ́run fún ọlọ́mọ ó ṣàbíamọ ṣùgbọ́n wọn ò jẹ́ kí kankan dìde nínú wọn láti tọ́jú ẹ̀ eyin ni olorun ran mi si mo fe ko ri wi pe o wa ni bi ipade lo ma murale ra ororo igo kan mu dani ri pe o mu wa si bi ipade yen ni ojo saturday ojo kokonla ninu osu keje ago meje aro ni ipade yi ma bere bi oluwa ti nbe ti emi e wa itan re ayi pada akori ti isin foroyan osu keje yi ohun ni divine transformation iyipada lati oke bi oluwa ti nbe ti emi e wa iyipada ojiji ti gbogbo eyan fi ni se iwo ni tabi iwo ko loruko jesu o ma gba iyipada yen ojo sunday ni ago mesan laaro a ma pade fun isin ojo isimi gbogbo iwo to ba wa nilu ilorin ipade mi olorun awon woli o fe tu yitan re pada je ka jo se isin ojo isimi together waria nugba ileri olorun wa de se laye iwe oni waasun ori keje iwe oni waasun ori keje ese kerin le logun iwe oni waasun ori keje ese kerin le logun oni eyi ti o jina ti o si jile gidigidi tani o le wari Joshua oni eyi ti o jina ti o jile gidigidi tani o le wari egbo awon ogun to mo si ogun to jile to mo bo se sele ogun tan pari re lona jiji to mo bi to le wa si oni tani o le ri ogun ti woli kiri ti won a ti gbe sinu aye eyan to je pe igba to ba farahan tan le yan wa ma jagun ba won woli a sese ma sare oni ogun ti o jina o jina o jinle gidigidi oni tani o le wari sugbon se ki motan agbara olohun ma nwa ohun to jinle ri
5: yes sir
6: agbara olohun ma nwa ohun to jinle ri be ni ohun gbogbo to jinle loro re bossa opolope lomi akoda de dogoko a ronu si waju a ro seyin ani ibo ni mo ti kose bawo ni ogun yi se wole tun wo si waju pe egbo emi mi mo bi ti mo fe ya si bayi o ti wo waju o ti wo eyin o ti goke o ti lo pe tele o ti sari o wa wo pe ogun ina pada se egbo ki logun ife gba eyi ti o jinle gidi gidi tani o le wari
5: yes sir
6: olorun ma je mu nbe laye lati wari gbo asiri ogun re olorun ma je mu o ma wari ibi ti ogun re ti bere eni to pinle ogun re ohun ti won fi pinle loruko jesu ina ma bo sibe ohun ti ota lo ni olori ti won fi n gba omije loju e ti won fi n je ko damu eyi ni ohun oluwa latenu woli re ogun yen wole o ni eyi ti o jina ke ti o si jinle gidigidi tani o le wari
5: o le wari
6: ai ni ka saida egbo mi sa opo ogun to je ke baba re lo pe saye e iya re lo pinle abi iya iya re abi baba baba re bawo lo se fe trace e bawo lo se fe wo ibo lo fe wa si bawo lo se fe ri ti agbara olorun o ba nowo kan be
5: yes sir
6: idi ni yi ni isin foroyan isese pataki fun e lati wa nbe bibeli wi pe gbogbo awon ajaga won ma ja nipa iforoyan bi oluwa ti nbe ti emi e wa ogun to jina ogun to jile gidigidi oluwa ma wari iná máa bọ̀ sí mo fẹ́ kó pe orúkọ jésù níbi tó wà wàá kọ̀ sọ pé ogun tó jinlẹ̀ tí mò ń jà iná bọ́ọ̀lù ogun tó jinlẹ̀ tí mi ò mọ̀ díẹ̀ ogun tó jinlẹ̀ tí mi mọ ìpìlẹ̀ wà iná kọjá mẹ́ lọ́bà ọ̀run
5: dànù
6: lọ́bà ọ̀run dànù
5: tún mi ń lẹ̀
6: oya
5: orúkọ jésù.
6: Baba. Ogun to jile. Ogun to jina. Ti mo nja.
7: Ti mo nja lo.
6: Ti awon eyan nja.
7: Ti awon eyan mo.
6: Loruko
7: ti awon eyan mo.
6: My God. Ina
7: koja me.
6: Ina koja me.
7: Ina koja me.
6: Ina koja me.
7: Ogun to jina.
6: Ina koja me.
7: Ogun to jile.
6: Ina koja me.
7: Koja ye mi logun.
6: Ina koja me.
7: Mo da so bo mo le.
6: Ina koja me.
7: Ina.
6: Ina. Koja me. Jesus Oluwa wa.
7: Me
6: mo fe ko so tele mi.
7: Yes sir.
6: Wo ani loruko je.
7: Loruko Jesus.
6: Mo po mo wo ogun.
7: Mo po lo wo ogun.
6: Ogun to jile.
7: Ogun to jile.
6: To ja won mo mi.
7: To ja won mo mi.
6: Ti oye mi.
7: Ti oye mi.
6: Ti oye awon na.
7: Ti oye awon na.
6: Ogun to jile.
7: Ogun to jile.
6: Ogun to jina.
7: Ogun to jina.
6: Mo po nbe.
7: Mo po nbe.
6: Awon mo mi bo.
7: Awon mo mi bo.
6: Mo po nbe.
7: Mo po nbe.
6: Oko re
7: bo. Oko mi bo.
6: Wo ani mo po nbe.
7: Mo po nbe.
6: Aya mi bo.
7: Aya mi bo.
6: Mo po nbe.
7: Mo po nbe.
6: Iṣẹ mi pe
7: iṣẹ mi bo
6: iṣẹ mi bo
7: iṣẹ mi bo
6: o ti ri be
7: amen
6: ko ni yi pada
7: amen
6: Jesu Oluwa wa
7: amen amen amen loruko Jesu
6: God bless you de pai fami orono ya
8: ki gbogbo e di o ma ja
9: Oluwa wa se mo wa
10: feel like sibe mai kuro Diamond 88.7 FM

0: ojú tí wọn mú fún ẹ ọjọ tí wọn náà máa pẹ lójú tí wọn mú nítorí ọmọ ẹ ọjọ yẹ kansu mo gbé wọn olúwa ni bàbá mi wí pé ẹyin kan wà nbí wọn ti rọ ẹ pin kó tó kú ọlẹ wọn ti rọ ẹ pin bó ti ń bọ wọn yin mu wọn yin mu mo kéde aṣẹ́olúwa ni lójú wọn yẹyẹ rẹ da yẹyẹ aṣẹ́olúwa ni èyí yẹyẹ rẹ da yẹyẹ aṣẹ́olúwa ni èyí ẹ̀gàn rẹ di ògo aṣẹ́olúwa ni èyí ẹ̀gàn rẹ di ògo aṣẹ́olúwa ni èyí ìgbà rere ṣíkàn aṣẹ́olúwa ni èyí adá ọlá rẹ padà. Aṣẹ́olúwa ni èyí adé ìgbà rẹ padà ìgbà tí wọ́n gbà lọ́wọ́ ẹ tó fi rọ́pò igbá igbá tí wọ́n fi rọ́pò igbà lọ́wọ́ rẹ ìbùrọ̀ adalikaya nìmọ̀tà wọ̀rúbà nẹ́sẹ̀ káyínà mọ̀ kéde igbá tí wọ́n fi rọ́pò igbà lọ́wọ́ ẹ àràfọ̀ àràfọ̀ wọ́n gba ìgbà ìgbà àárọ̀ ọ̀sán alẹ́ lọ́wọ́ àwọn kan wọ́n fi igba rọ́pò igba ní gbèsíwájú kan máa sun ẹ̀kọ́ sí gbogbo wọn olúwa igba tó fi rọ́pò igba níwájú rẹ tó ń sun ẹ̀kọ́ ayé sí tí omi jẹ́ rẹ tó ń kán sínú igba yìí tó o ti sàmì igba yẹn fọ́ ẹrú bíi adalẹ ọjà agẹdẹrú agẹdẹbìjà mọ kéde tinátiná ni o tàrátàrá ni o ọwọ́ tó wù ọ́ ní kékeré gbogbo ọwọ́ tó wù ọ́ ní kékeré bóyá ìgbà tó ọlọ́dún kan àbí oṣù kan oṣù méjì ọ̀tọ̀lọ́wọ́ tó wù ọ́ nígbà tó wà lóṣù ọ̀tọ̀lọ́wọ́ tó wù ọ́ nígbà tó pọ́dún kan ọ̀tọ̀lọ́wọ́ tó wù ọ́ nígbà tá a bí ọ́ àgbájọwọ́ ọwọ́ tó wù ọ́ tí wọ́n mú ògo lára rẹ tí wọ́n fogo sí ọ lára ọwọ́ ọwọ́ sídàrú àgbájọwọ́ ẹlẹ́yẹ tó tọ́jú ogun pamọ́ sí ọ lára àgbájọwọ́ ẹlẹ́yẹ tí wọ́n fi bá ọ fa irun àmútọ̀rún wà rẹ tí wọ́n ní bá a ṣe fa irun àmútọ̀rún wà yóò tí wọ́n sọ pé ó di ayé àtúwá wípé ọlá rẹ̀ láyé láti falọ̀
1: yìí
0: ìṣeréré rẹ̀ láti falọ̀
1: yìí
0: mo kéde ọlá tí wọ́n ṣí lórí rẹ̀ nígbà tán gẹrun àmútọ̀rún wà rẹ̀
1: ó yẹ gbẹ̀wẹ̀ rẹ̀.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: somebody amen. Olúwa ni ẹnìkan wà ní program yìí, ọkọ rẹ fẹ́ fi ọ sowó, sáré jáde o, torí àpẹẹrẹ tó ń rí pé ọkọ ẹ fẹ́ lù ẹ́, ọkọ rẹ ń gbé onírúurú nǹkan wálé, ibikíbi tó bá wà kó yára jáde kí n sáré gbàdúrà fún ọ. Ó yẹ náwó sí mẹ́yìn ìjọ, sọ pé ní orúkọ Jésù, ọfà tó ti pọ́ lára mi o, sọ pé jáde. Ẹgbẹ́ ọwọ́ ní ọmọ yẹn, ẹgbẹ́ ọwọ́ ní ọmọ yẹn, ọfà lẹ́ jáde. Ọfà tó ti pẹ́ lára mi. Jáde. Ee, nímọ̀ lọ lọ, ẹgbẹ́ ìdí ẹ̀, ẹgbẹ́ ìdí ẹ̀, nímọ̀ lọ lọ. Imú ẹmu, ee, sẹ́ẹ̀tì rí ẹ̀mí ẹ. Ee, wọ́n ti lò ó, àwọn kan ti lò gẹ́ yẹ. Jésù Olúwa, Jésù Olúwa, ẹwọ tó jáde lára, Jésù Olúwa, nǹkan ṣẹlẹ̀ mí o, ẹwọ tó jáde.
1: Ẹ gbọ́ ìran ńlá tí mo rí, ẹ̀yin tí ẹ ò kí ń dẹ̀jà àti ẹ̀yin tẹ́ ẹ gbá Ọlọ́run gbọ́. Tẹ ò dẹ̀ fẹ́ wàhálà, ẹ̀yin ni mo fẹ́ kẹ́ gba ọ̀rọ̀ mi gbọ́ bí Olúwa ti wí o. Ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ lọ́nà àti ètò ìdìbò gbogbo àtàwọn nǹkan tí ò tí farahàn, tá a gbọ́dọ̀ pray tọ́lọ́n dẹ̀ gbọ́dọ̀ kó gbogbo àwọn tí ó bá kó yọyọ. Toró ní bá ti ẹ̀ pọ̀, òun ó sàánú fáwọn tóun ó bá sàánú fún ni. Ẹni tó bá dẹ̀ lè borí àkókò yìí, o ní òrí ẹ̀yìn ogun. Ẹ wá wo ohun tí Olúwa sọ, ó ní kìlọ̀ kí gbogbo ènìyàn kán lọ rú ẹbọ ẹbọ ààbò. Bí mo ṣe gbọ́ rèé, kọ́lọ́run ó jọ ká má ṣe rí ẹni tí ó yìn mú pé ebi ń pa eléyìí ni, ebi 200 naira àwa pa mí bí o. Olúwa ní 200 naira lórí ọmọ kọ̀ọ̀kan àti lórí ara rẹ, ìwọ nìkan tó ń gbọ́ mi. 200 naira ni ìwọ yóò send sí àkáǹtì arúgbó ọjọ́ pé mo rú ẹbu ààbò, ààbò kò dájú lórí mi, mi ò gbọ́dọ̀ parẹ́ mákòókò yìí. Gbogbo ènìyàn lọ kakuléètì ìdílé rẹ nínú ìgbàgbọ́, bó ló ṣe rí 200 naira láti san ọrẹ ààbò. Káyé kó má ṣe parẹ́ mọ́, kí wọn náà má parẹ́ mọ́ ayé o. Ìjìnlẹ̀ rèé, àkáǹtì tẹ́ ní lọ́wọ́ lárúgbó ọjọ́ náà lẹ́ ò ṣe sí. Ẹ gbà á tẹ́ ẹ̀ bá ní báyìí. 1-9-6-6-8-3-4-0-2-5. A gbé God's Covenant Prayer Ministry jáde. Access Bank ni o, sáré tugbọ́ lẹ́ẹ̀kan sí 1-9-6-6-8-3-4-0-2-5. God's Covenant Prayer Ministry, Access Bank, ẹbọ ààbò. Wà ní Olúwa mo rú ẹbọ ààbò, má jẹ́ ń parẹ́ má yé lára.
0: Àǹtí ìsáré wa tó gbọ́mọ lọ́wọ́ yẹn, gbé mọ́ra. Àǹtí, má ṣe pé o fún ọkọ ẹ. Tó bá sépè fún, kò ní rògòlò mọ́ o. Àṣẹ ń bẹ ní ara rẹ, má gbé ọkọ ẹ sépè o. Ẹni ẹ̀ṣẹ̀ tó bá ti ṣẹ̀ ẹ́, máa gbàdúrà fún ni. Níbo ló wà?
2: Mo sì lọ síbi iṣẹ́.
0: Máa pray fún ni o, mọ́ gbàgbé o. So, ojú ẹ máa ń yọ ẹlẹ́nu lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
2: Ó máa ń dàbí pé ó máa ń yún mi. Ibùdó tí mo bá fẹ́ ran aṣọ, má wò pé kí ló ń ṣe mí pé ó ń yún mi jẹ́jẹ́.
0: So, kì í ṣe ojú lásán, kinní kan bí ẹyẹ ló lọ́gbọ́n mi kalẹ̀ kí n bọ yọ lórúkọ Jésù. Oya wa. Ìwọ ẹ̀mí àìrí ẹyẹ òkùnkùn, kí ló ń ṣe bí ìgbésókè jáde lára ẹ̀. Ìwọ ẹlẹ́yẹ tó ń sẹ́nu ojú ẹ̀, kí ló dé sọ̀rọ̀, kí ló se fún ọ. Gbogbo ẹyẹ tó wà ní ojú ẹ̀ jáde, ìbọ̀dẹ̀ burúkú jáde. Go!
1: Ìlọrin o, ẹ kú oríire kalẹ̀, ìgbésẹ̀ arúgbó ọjọ́

láàárọ̀ Friday ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí yóò kọjá tètò lọ. Lónìí ni o, òní o lónìí ni ìpàdé náà. Dìde bó ṣe ń gbọ́ mi yẹn lónìí kò sì máa bọ̀. Ìgbésẹ̀ jáde pé kí gbogbo ènìyàn lọ prepare. Ẹ gbọ́ ibo láti rí ẹ̀kọ́ eléwé àti ohun tó ń pè ní àádùn. Now, ògo dé o, gbogbo ènìyàn ẹ gbọ́dọ̀ wáyé asán mọ́. Ẹ gé ti ẹ̀kọ́ eléwé àti àádùn tán máa ń jẹ. Olúwa sọ pé nínú ìpàdé olókálukú ti sí ẹ̀kọ́ ẹ̀. I pray lẹ́bàjẹ́ ìgbésẹ̀ tó le ni. Ta ló fẹ́ jẹun bí ọba? Ta ni ò fẹ́ jẹ̀kọrò? Ẹ gbọ́, ta ló fẹ́ jóúnjẹ ọmọ? Ẹ gbọ́, ta ni ò fẹ́ kí wọ́n gbé ìṣe tó ń fẹ́ lòmíì? Ó di ìpàdé arúgbó ọjọ́ àárọ̀ Friday ni o. Aago mẹ́jọ àárọ̀ agbèwọ̀ one lọ́sàn. Èmi wọ́n ń kó bọ̀ súwìtì tá a pè fún gbogbo ènìyàn. Ẹ gbọ́dọ̀ la fún ìfọ̀kànbalẹ̀. Ta ni ò fẹ́ jẹ̀kọrò? Ta ni ò fẹ́ fi ẹkún sọdún yìí? Olúwa ti kìlọ̀ fún mi pé ọ̀fẹ́ ni súwìtì fún gbogbo ènìyàn. Ẹ géètì àdùn kẹlẹ̀ géètì ẹ̀kọ́ eléwé. Ẹ mú yẹn wá fúnra yín. A wà pàdé. Ta bá ti ń bọ̀ ẹ sáà mọ bèrè fẹ̀yìn tẹ́ ìdarúgbó ọjọ́ rí. Wà á ní sáìdì ọ̀fà garaajì ló kọ́kọ́ lọ́nà. Wà á wá bèrè Kílàńkó junction ọ̀fà garaajì ló wà. Tó bá ti dé Kílàńkó junction yẹn bèrè pé arúgbó ọjọ́ ló ń lọ. Àwọn ọlọ́kadà tí mọ́rúwọ́ sì gbé ọdẹ bẹ̀rẹ̀. Àárọ̀ Friday aago mẹ́jọ sáago kan lárúgbó ọjọ́ ńìlọrin gbogbo ènìyàn ẹ máa bọ̀.

0: èèyàn ní gbogbo sùúrù lérè ńlẹ̀ lọ́rin jékè adẹ́niyè láti inú ìjọ àlàáfíà olúwa baptist church ń gbogbo òṣèré ẹ farabalẹ̀ ká ẹ gbọ́ mi bẹ́tà wọ́n lẹ̀ ti dúró re o wípé ẹ̀gbọ́ a fẹ́ gbé bọ̀bọ̀ ìṣẹ́ èèyàn ká lọ bàlẹ́bà ọmọ bàbá ẹlẹ́bà èèyàn láti inú ikọ̀ agbábọ́ọ̀lù crystal palace bó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù chelsea àwọn náà sì dúró sẹ́yìn ọrùn yìí o wọ́n lé bọ̀bọ̀ yẹn sẹ́ a fẹ́ gbé ẹja máa wò bọ̀ ẹ mọ̀ pé ó ti ṣèkínní olulẹ̀ ó ṣèkejì olulẹ̀ ká wá wò bóyá ó máa ṣèkẹ tàbí yóò lulẹ̀ nítorí pé ikọ̀ agbábọ́ọ̀lù manchester united àkọ́kọ́ wọ́n fẹ́ gbé matthew fernandes láti inú ikọ̀ agbábọ́ọ̀lù west ham ẹ mọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù tottenham ló gbà mọ́ wọn lọ́wọ́ wọ́n fẹ́ gbé sandro tonali láti inú ikọ̀ agbábọ́ọ̀lù newcastle tottenham ló tún gbà mọ́ wọn lọ́wọ́ carlos baleba tí wọ́n ti ń fẹnú kùn láti bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n tún bẹ lórí ẹ̀ báyìí ṣùgbọ́n ikọ̀ agbábọ́ọ̀lù chelsea wọ́n tún dúró wọ́n dúró sẹ́yìn wọn gan ọlọ́run ṣàánú ikọ̀ agbábọ́ọ̀lù manchester united ni o bó ṣe jẹ́ gangan nìyẹn ẹ̀yin ti chelsea bàmí abdulrasheed adélábújà gàbá gbogbo chelsea làjẹgúnlẹ̀ lè lọrin ní ìpínlẹ̀ kwara bàmí mi ìgbọ́kọ yín èyí lọmọ ọgá lánìta kọgùn nílùú iléṣà abúlẹ ṣowó iléṣà agbára gbogbo chelsea nípínlẹ ọṣun ká fatamala ọgbẹni káyọdé ọdẹyẹmí àjàskórì wáyà orí ẹ lápá abẹyẹn bàbá chelsea ní gbogbo gèrí alímì tẹ má gbogbo àsàdàmù lápá àtọhún orí yín lápá abẹ òye pásítọ gbadébọ akẹjù pa mí orí yín láti inú ìjọ àlàáfíà olúwa baptist church nìyẹn ní gbogbo òṣèré ẹ má bá ń kí alàgbà sunday adébáyọ àwọn ti chelsea tọkàntọkàn lápá abẹ yẹn gangan nìyẹn ó dá pápápá àgbà ẹkọ ojúmọ náà.
1: ẹkọ ojúmọ o káàkiri àgbàjáde ń gbọkàn dá monday fm àsìkò jùmọ olóyin tòní lágbára ọlọrun ọpọ ẹ láṣẹ.
0: àmì àṣọ ọlọrun àmì àṣọ ọlọrun.
1: àsìkò àwọn máàtì wa.
0: ewo lè rin báyìí kí ló ṣẹlẹ̀.
1: àmì àṣọ wa yìí mọ jù ní àtàlẹ́ àná.
0: àlẹ́
1: àná ibi táwọn club kan ti ń jẹ bench làwọn club kan ti ń kọ́ padà ti ń go.
0: ẹ wọ́n gbé cristiano ronaldo náà wọ́n padà gbé jáde.
1: wọ́n ti ní gbé jáde ó sì ẹ̀gbọ́n gbìyànjú.
0: ó gbá góò wọlé wọ́n mú offside.
1: ó bá score penalty.
0: ó padà score penalty.
1: ṣùgbọ́n góò tó sọ́ fi win nìyẹn àwọn club kan lọ́nà ló méjèèjì lẹ̀. rafael leal adigunjalo ramos
0: agba
1: àwọn ẹsìn mìíràn méjèèjì àbí adigunjalo ramos àti rafael leal
0: bóyá bí pé àgbà rẹ̀rin wọ studio lẹ́yìn
1: fún àwọn
0: pé kí ló ṣẹlẹ̀.
1: ẹ̀fọ́ àwọn club kan wà lẹ́pọ̀ àwọn oúnjẹ bẹ́ǹchì world cup ni àwọn kan sì ń rà tìfù bó ṣe máa ń rí náà nù.
0: agba
1: àwọn kan sì wà lórí fídì lánàá tẹ́ pé ṣe wọn àtàṣà sálárí lórí pápá lánàá.
0: àwọn wo
1: bruno fernandes kì ló gbá lánàá.
0: ẹ
1: lọ wọlé tiẹ.
0: Lami Yamal náà gbá bọ̀ ní spain gíná gbórúkẹ lánàá.
1: o náà gbá bọ̀ ní òṣùà orí oní àtẹ́ǹtì oní àtẹ́ǹtì ọ̀pọ̀ sọ sẹ́yìn ara bí ní àtẹ́ǹtì.
0: ẹgbẹgbẹ̀rún ege.
1: ẹrú kúgó ó sà látẹ́ǹtì àwọn kò látẹ́ǹtì rárá àwọn kankan sí jọ́ọ̀ bẹ́ǹchì ni ẹgbẹ́ kílọ̀bù wọn gbọ̀ràn rí kankan sí no transfer by nis that's why nis àwọn kò rí kankan sí àwọn kan sì ti rabi player mẹ́rin bẹ́yà máa ń ràn báyìí bí ṣe máa ń rí nu. bọ́bọ́ croatia àti kid boy ó dùn tẹ́ṣọ̀ sí wà nù géèmù yẹn bí
0: croatia wọn gba tutu ṣùgbọn var padà.
1: no at 10 minutes almost last kick of the game wọn yọ dànù tẹ́tẹ́tẹ́tẹ́ kọrin kan tó dé pé sígbà ayẹyẹ látò di ọ̀nà kó àwọn bá kọrin fún wọn láwọn pẹ́ padà yọ ni
0: wọ́n padà yọ
1: wọ́n dùn mí o padà padà tó gbé ju ó ti gbé irinṣẹ́ orin kúrò mbẹ́ wọn.
0: paso play mbẹ́ wọn mọ́
1: mbẹ́ mọ́
0: kúrọ́mbẹ́
1: kúrọ́mbẹ́ ibi tí lọ́njẹ́ o paso play mbẹ́ wọn o kà mí lára.
0: àgbà mo ń sọ kankan lánàá pé òfin tó bá mú ẹrú ó yẹ kó lè mọ́ mọ́ nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé tí ń lọ lọ́wọ́ yìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ alára ilé tó ṣẹlẹ̀ ó ní mo fẹ́ kí a mẹ́nuba kó tó di pé a ṣe ojú òpó lẹ̀ fáwọn aráalé ó náà ni pé a fọwọ́ bu ẹnu ẹ rí pé a fọwọ́ bu ẹnu yìí agbábọ́ọ̀lù kan ló kọ́ ṣe wọ́n fún
1: rẹ́kàdì
0: jude bellingham ṣe wọ́n fún rẹ́kàdì piero incapi ó ṣe bó tẹ̀ ẹ́ pé ọ̀rọ̀ ó jọ kì í ṣe ọ̀rọ̀ pé bóyá wọ́n ń jà ní ti piero incapi yìí ní ecuador wọ́n fún ní rẹ́kàd. kí ni ẹ̀yin wò lórí ìgbésẹ̀ tí àjọ fifa tí wọ́n ń gbé yìí ṣùgbọ́n àjọ uefa wọn ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ò lè lò ó wọ́n lọ gbọ́ ọmọdé jani vatino ni ẹ rí i pé ọ̀rọ̀ yìí ibi tó ti bẹ̀rẹ̀. oni oro arin Vinicius Junior ati omo iko agbabolu Benfica yi inu idije UEFA Champions League che Palestrini
1: abi
0: oni won oro won lo ti bere pe a ma ma fowo bo enu ka ma ma fowo bo enu sugba o jo bi pe o fi o jo bi pe tori eru nikan ni won se se
1: ero pori eru se don fi ma ti wa ara won ti yo fe rufin asra won to fe rufin ko si bi o ti re o ti le sele e pe ti billiam yen ref yen le yen o be bi eru to pe to fi le mu ti won fi le fun enikan red card yen o ti wa lara ofin world cup yi mo ye pe UEFA lawon fo faramo nede ri pe ofin yen na o wa kan dubasia tori e le ni pe ke FIFA bonu le jo fence tori pe se o fo gba lenu ni abi so ti
0: no pe o le je pe o n bu ni ko ma yo eleya mi ta ba wo ti Vinicius Junior pelu
1: o le bu lo to sugbon o le fowo ben lati ba player re na soro now je wa lori feed mo fe communicate pelu player mi fe je ki en to wa mi o gbo so le fowo bonu ba soro na so be ma e lo fowo bonu na ti oro to so ba ti wa odibu e le bu won ni be won ni o ti wila wa ati ni bo ati pe o ti lo wi so ba fe bu ba le fowo senu ti wo gbon to nso o le so pe en to so o re sikini na tori pe oro ni o ti jade so en to so fe fowo bonu na o le fe ba player so do ko so wo ba ko no ba player gbe so do so e le so pe to bu fowo benu o fe gbe gbe le ya meya ni so awon ofin yen o ye ka ma tutele yen kankan ni to pe nkan fowo bonu o bu enikan ko mi pe enikan ju fowo bonu ko yo awon gbe enikan ji ni o le fe ba le gbe so ro koda player that go Oliver ba so ko le pe nu club kan na jo wa o kan jo so won ni nkan le de be so to be je ke lomi o gbo so afọ bonu yen ofin to ye ka ma lo blason occasion ba se ri ni an gbe kan situational ethics
0: bo
1: ba sele le ka ma
0: o
1: ko ma fi wo pe okay o ele to so na bonu so soro ni o fun wa sa soro gan ko kan la de phone red card se won evidence pe oro to so o bu ni so awon ofin yen emi ro pe kan ma lo after the game ni okay o fọ bonu bu mi okay investigation se o disafu kan se bulobulo to so disafu kan fi ya je so ba ni pe kan ma fun red card gbugba won ti mo fun ni to mo gba red card o po so I also man deduce communication on player laarin fi laarin ara won pe ke player mi o wole ko tun na lo so fa le gba lo so fa le bai so o le amoleji le gbo language kan na to fe fun mo lati ba soro so ofin yen won lati wo inu mi ti do pe UEFA awon ti fowo pe kan ma ti bo ti world cup yi I ref lo kankan lo nlo ofin owo ti e o lo nta lati mo pe mo je kin lo esika pe to fun ma si wa na e woro VAR na ni we fe event mi wa le to ka pe VAR si na fe pe VAR won ko VAR mi gba mi to pe ofin to mu ha ko ni mu bi so iyen tumo si pe iyan na lo si wa ni charge ire daraya so bo o to fi tan bo be nu yen emi o kan ro won ni ko so mi tan le mu kan tan le mu se ma na mo fi record on gba record mo po
0: 0913656952 ah ti kuro ninu idije fe ya agbaye o agba sugbon mo fe ki amu ile ji
2: maso
0: o ko yin bo le ti pe
2: ogbeni
0: basuaye
2: eh
0: so
2: ndo
0: pa le
2: se
0: ndao e so pe tele argentina okay ah e pelu kevad yo
1: pade o pada lule to ni be tele argentina to pada lule nu
0: e pelu kevad yo pada pade oni na si ni ago mokola o ale on le pade oro ti awon kan so wi pe won ni iko agbabolu la torile de lati le Africa e ri pe o ti fe to bi merin abi marun bayi to ti lole now a kan so wi pe mo bo na e ja mele ji etumo a kan so wi pe tori pe won mu alekun bayi awon iko agbabolu ti won lo kopa lo fi ji la fi lanfani lati pe mesan wo ipele round of 32 we te ba wa woju le te n wenu oko bayi
1: ka mo pe
0: ya to si Morocco
1: ben ni kan to si wo round of 16 bayi
0: to ti wo round of 16 a ti mo kan ti Egypt yo gba a si mo pe keba won le ba Algeria won ti na Algeria loru mo jumo eni ni afẹ mo jumo eni meji sodo na na won
1: so o mi pe
0: won ti na Algeria meji sodo
1: mo jumo eni tori pe Algeria mo pa
0: no ti gba a ti mo kan ti Egypt pelu Australia yo gba a mo kan ti Argentina pelu keba yo gba
1: Argentina yen o ti fi ti boyika
0: a mo pe keba mi ti mo bo se fe se o
1: mo
0: owo Olorun lo wa
1: ni sa je le de pere je koko gba na sugbon temi woro be ni pe e won so be won ni points won dey fikun lo je ka pe mewa then tori pe mo dey fikun yen o ti wa increase awon tin round of 32 by round of 16 e mo pe gba yen first and second group nikan ni won mu like when you must and to Africa go ni wo round of 16 only continue best loser you know for one opportunity that wo round of 32
0: g
3: maso
0: o ko yin bo le ti pe
3: oruko temi ni kan to lasupo felix lati yemogun road nilesha
0: nilesha brother agba yin
3: ejo ogbeni baswayi to lo support argentina yi ejo la be won ko pada ni argentina ejo
0: kilo de kilo sele
3: bo team to ma de temi lo ma lose lo ma jabo
1: I mean just okay wa bi just na okay wa
3: sa
1: just na lule last season na to support just na last lo to
3: Bo team to ma ti
1: se
3: ni
1: be no
3: ma lose
1: oh no no point chess na lule I mo ase chess na ka na lule
3: ejo
1: ore ka pa le yan
0: je ti na o ri o te na wa ji o so si nkan ta nso o te na wa ji
1: o ja wa so
0: ji ji
2: masun
0: o ko yin bo le ti pe
2: james ni lati gambari
0: ogbeni james lati gambari
2: Okay,
0: Ogbomoso. Okay. Chelsea leyin na.
2: Ah, always Gunners.
0: Ah,
1: Gunners.
0: Gunners talk talk. Okay.
2: I go to Anyaki.
0: Ah, Eshon.
1: Gbogbo ni champion.
0: Won ni champion. England champion.
1: Come on now.
0: Ni won ma gbianju lati so.
1: Chelsea ni world champion.
0: G.
2: What's new?
0: O ko yin bullet pe.
2: Oruko mi ni baba iburu si tanji lati gida
0: lati me gida
2: e pa e
0: okay
2: era bu kini ma wu awon asina do mi
0: ah ah e le ba wa ni
2: oju ote ti won ti ti asina
0: kan iko agba bolu wo le n ba to
1: na e je agba le jesi
0: baba
1: jesi bu gida ah baba jesi o ta ni podo ya pele
0: olon aje
2: Ki
0: na se fun yin oda ati mu
1: ne le ne do ne ni po lola eni
0: olon
1: asan wa soro si laaro nti orogun eni ni orogun london kan na jo ni
0: olon sha
1: lo ba won yanju e
0: oda Adede agogo meje oni ko agba bolo orilede Australia pelu Egypt yokoju ara wa agogo mokanla ale patawata Argentina pelu Kevadi yokoju ara won bakana to ba di dede agogo meji abo oru oni Colombia pelu Ghana yokoju ara won agba ile to lo
1: e bolo apa lojo monide lori to lagbo so ba se je call for the winner e call for loser na ni o ara wa na pe ko lo je at least ka se ni ko Africa meta ni round of 16 yen ni mo nu wa dun ki won se lule yi oko bojumo e bolo apa lojo monide
0: bo se ja ni yen eyin temi merci beaucoup kaira layo ka pade ni re o digba kan

0: music lives.
1: Going full throttle with non-stop hits.
2: Come on, 88.7 FM.
3: Come on, 88.7 FM. Fun way to a bon emo.
4: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹ̀lé fún ti bó ti jù á mì títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́gbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 FM ìlọrin àtúpalẹ̀ kẹtẹpẹ ìròyìn tó dúró tán dín gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ disiti gbọnyin bó bá wá di ọjọ saturday tẹmọ ọjọ ìsinmi sunday aago méje òwúrọ ni àtúpalẹ ó máa gbéra sọ níbi táwọn ọjọgbọn tó mọ ti fún tẹdọ ohun tó ń lọ láwùjọ wa wọn ti máa bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹnuba nínú ìròyìn àtúpalẹ ọbọba là bókè kókókó là bókúta bẹẹ bẹẹ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtòkò àtúpalẹ ọba ló la dé orí èjìgbàrá ìlẹkẹ ní tàwọn ìjòyè.

0: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC. Available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
1: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort. Choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid. Fast relief. Full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.
2: Ìjọ Apọ́sẹ́lì ti Kristi CSC Òkè Ayọ̀ Sábọ́kẹ̀ DCC Headquarter Ìlọrin fi ìfẹ́ àti lórúkọ Jésù pé gbogbo ọmọ Ọlọ́run àti gbogbo olólùfẹ́ ìyìn rẹ̀ sí ọ̀sẹ̀ jíǹde agbára ńlá kan tí a pè ní Aya Grand 2026 pẹ̀lú kókó rẹ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ tó ń bu onísàn The World That Healeth. Ètò yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù keje títí di ọjọ́ ẹtì ọjọ́ kẹsàn-án oṣù keje ní dédé aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní ọjọ́ Àìkú ọjọ́ kejìlá oṣù keje àwọn ní wákàtí méjìlá pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ọ̀wẹ̀ àti àdúrà olùgbàlejò wa ni Pastor MK Ọlọ́run tọba àwọn bàbá wa tí Ọlọ́run yóò máa lò ní àkókò yìí ni bàbá wa wòlí Dr. M.O. Àdìo láti ìjọwà CAC Alábùkún fún pẹ̀lú bàbá wa Pastor S.O. Olúkòsì láti ìjọwà CAC Achievers àti bàbá wa Pastor L.A. Bamidele láti ìjọwà CAC Ọlọ́run Ṣògo pẹ̀lú àwọn ìrántí Ọlọ́run mìíràn tí yóò wà níbẹ̀ yóò sì tún jẹ́ àkókò ìyìn alágbára níbi tí àwọn akọrin yóò ti fi orin gbé orúkọ Jésù ga àti agbára ẹ̀mí mọ́ yóò sì máa sọ̀kalẹ̀ ẹ má sì jẹ́ kí ẹlòmíràn kí ó sọ fún yín nípa rẹ̀ nítorí Ọlọ́run ti pèsè àkókò yìí fún ìgbàlà ọkàn ìdásílẹ̀ ìwòsàn àti ìṣẹ́gun pátápátá ẹ wá pẹ̀lú àwọn ẹbí yín ọ̀rẹ́ yín àti olólùfẹ́ yín Ayagrand 2026 Ayagrand 2026 Ayagrand 2026 láti ìgbàlà dé ìgbàlà láti ògo dé ògo Ọlọ́run yóò gbé wa dé ilẹ̀ gíga Jésù ni Olúwa.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùn.
1: Ẹ kábọ̀ padà ẹwẹ́ má bínú fún ìdádúró ráńpẹ́ yẹn àtọ̀rọ̀ àforíjì gẹ́gẹ́ bó ti ṣe ń sọ lọ lórí ètò ẹ bá wa dá sí ní ìkànnì Diamond 88.7 FM ìlọrin. Òun náà ni wípé ọ̀nà wo la gbà tá a fi tó àwọn ọmọbìnrin wa sọ́nà lórí social media láàárọ̀ yìí bí mo ṣe ń kí n tó wá sí rédíò. I saw a particular popular woman on social media, on TikTok in particular. That woman, àwọn èèyàn rí bí àgbà ọ̀jẹ̀ lórí TikTok yẹn. Tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ nínú ìdílé àwọn èèyàn, wọ́n gbé wá sọ́dọ̀ arábìnrin mi ìfẹ́ dárúkọ ẹ̀ ẹni táwọn èèyàn mọ̀ dáadáa ni. Tọ́rọ̀ bá ṣẹ nínú ìdílé, wọ́n gbé ọ̀rọ̀ yìí wá sọ́dọ̀ arábìnrin yìí. Ẹ bá wa dá sí, ẹ bá wa ṣe kinní kan, ẹ bá wa ṣe kinní kan. This particular woman, one way or the other, wọ́n ní noodles yẹn jáde. And this woman came out and be saying, ó wá da noodles mi síta. Mo wá mo pé tí n bá sọ̀rọ̀. Ó máa dàbí ìgbà tí mi ò ní integrity ni. So I need to come out and say my own side. Oh my goodness. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ o. Àlòpọ̀. Kíni yóò tiẹ̀ wá nítumọ̀ kankan mọ́ bó tilẹ̀ hùn kó rí. In the next 5 years to this time, ṣé ẹ rí nǹkan tí mò ń rí ṣá? Are we seeing the same thing? Are we actually seeing the same thing? Ṣé nǹkan kan náà lèmi àti yín jọ ń rí? If social media is going the way it is going right now, and our so-called mothers are doing what they are actually doing right now, in the next 5-10 years, what will be the fate of the young ones, the fate of the girl child that we are training today? Because on lagbara o se ti awon alabi amo awon iya ti won fi eya ara won ihoho ara won ti won fi n polowo oko mu ati awo tele ni ka so ni this thing that won ti n ta won ti n wo látàyé àwọn bàbá ńlá wa. How come does it now be? Ó wá di táìmù tá a wà yìí. Ó wá di pé tá a bá wọ̀ fún yín kẹ́ ẹ rí dáadáa bó ṣe rí lára wa. Àìtí ìpolówó ọjà. Antibiotics kìíní kan. Kàkà kí ewé àgbọn kìíní yóò dẹ̀. Kókókó ló tún le sí. Why? Because àwọn kan ń ṣetán mu jẹ. Àwọn tí wọ́n ti wá lémi àti ṣe náà tán ọ̀rẹ́ ni tó máa gbá front. Wọ́n ti wá káwọn tó ń gbá front báyìí. Àwọn náà wá ń jáde lógúnlógún. Wọ́n ń jáde lọ́gbọ̀n lọ́gbọ̀n. How are we sure that our own girl child will not be inspired, wrongly inspired to follow the wrong path of these women? And that is why I ask that question. If you could teach every girl child just one important lesson before she become an adult, what would that lesson be and why? Kini the most important lesson to yeki every girl child do more ki won to the adult? 0913655 6952. 0913655 6952. Ni ojo opo yen sugbon kin to lo mo nbo e je nse bayi ambo.

0: àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fiyín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Diamond 88.7 FM. Ògbóǹtarìgì ni wá.
4: Diamond FM Radio.

0: 97 FM.
1: Radio made for you.
2: Ọmọ Kwara ṣe gbàgbé àṣeyọrí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara. Ebi ò pa wá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP. Àlàáfíà jọba lásìkò PDP. Àwọn ọlọ́jà ń tàtà jìrì lásìkò PDP. Ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́n ralẹ̀ mọ́lẹ̀. Gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rere ṣe. Àwọn bàbá ń ṣe baba rere nínú ilé wọn. Lónìí wá ń kọ́. Èrú àti mọ̀kàrúrù ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba àwọn tó wà lórí àlééfà. Irọ́ funfun báláwo ni wọ́n fi ń darí wa rìbáríbo. Ọmọ Kwara etí yín dà. Ẹ má já jásìkò tó ìdá. Àmú àwọn ará abílẹ̀ kan sí yo. Sàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú PDP. Ìgbà yóò sàn wá síre. Ìkéde yìí wá láti ọ́fíìsì alukoro ẹgbẹ́ PDP nípínlẹ̀ Kwara. PDP Power PDMP Olóyè.

0: bá a bá pé nǹkan kan ní ọ̀nà àbáyọ.
1: Ká tún wá ara wa ṣe.
0: Èmi a máa sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara wọn ò gbẹ́tọ̀ ìkalẹ̀ láti fi tàbùkù ẹnikẹ́ni tàbí yọ̀sù títì sẹ́nikẹ́ni. Wọn ò gbẹ́tọ̀ ìkalẹ̀ láti fi bú ẹnikẹ́ni ọ̀nà àbáyọ lápè. Bá a bá wá sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ, ìbò la ti ń bọ̀, ìbò la bá a dé.
1: Tó
0: láti àárín
1: wọ́n sọ ọ̀gbẹ́dì ìgboro
0: tó jẹ́ wípé
1: wọ́n kàtàn dọ́jà
0: irúfẹ́ ìpínlẹ̀ Kwara àti ọkàn wá nífẹ̀ẹ́ sí gangan.
1: Ìyìn ara wa
0: ìgbáyé gbádùn aráàlú bó ti tó àti bó ti yẹ gbogbo ẹ̀ pátápátá ni ó sùn wá bọ̀ nípínlẹ̀ Kwara. Ọ̀nà àbáyọ la pé o. Àwọn tí wọ́n jẹ́ aṣojú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara wọ́n ń bẹ lórí ètò pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Wọn ò yọrúkọ padà rí.
0: Bá kókó bá tó bá a bá láǹfààní láti sójú òpó lẹ̀. Ẹ̀yin ara ilé tẹ bá láǹfààní láti pè wọlé já sétò.
1: Kí àwọn ọmọ
0: ọbẹ̀ yín ló kọ lọ́hùn.
1: Bá di alẹ́ yìí.
0: Ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ kò bá kò gbé kò bé tirẹ̀ sẹ́nikẹ́ni o. Ẹ gbọ́dọ̀ ṣe àkọlù oní tààràtà sẹ́nikẹ́ni. Àfààyè gbà lórí ètò yìí. Gbà ní ìgbà Ọlọ́run ni bàtà fi ń dún. Àìlásọ Ọlọ́run pàkà wọn ló tó hun àpérò fọ́ mi rin wò. Bá a bá tọ̀ sójú kan kíní ọ̀hún yòrò. Ìdí nìyí tí ẹgbẹ́ òṣèlú PDP fi pe ètò yìí ní ọ̀nà àbáyọ. Kí ni ọ̀nà àbáyọ gan? Ohun tá a jọ mọ yiri wò lórí ètò yìí nù. Ẹ jẹ́ máa fẹ́lẹ́ yìí kí àlejò wa fún tààrọ̀ ọ̀tún ní káàbọ̀ sórí ètò. Madam Otupopo Olayinka Ibrahim. Tí wọ́n jẹ́ Kwara Central Senatorial Candidate fún ẹgbẹ́ òṣèlú PDP. Àwọn ni mò ń gbà lálejò láàárọ̀ tó ní. Ẹ fà pèrè tẹ́ o. Ìsìnwó ìkòròwò ohun abájíjọ wò gígún báyìí ní ń gún.
1: Ẹ jẹ́ ká sùn kàkà károlú.
0: Ẹ jẹ́ máa fẹ́lẹ́ yìí kí àlejò mi káàbọ̀ sórí ètò fún ti àárọ̀ yìí. Malam Otupopo Olayinka Ibrahim. Ẹ kú dédé àsìkò yìí bẹ́ẹ̀ bá ti kí àwọn èèyàn tó bá ń sálámọ̀ sí gbogbo àwọn tó ń gbọ́ wa ń lé o.
2: Ẹ ṣe atọ́kùnrin tó.
0: Ẹ ṣeun sir.
2: Mo kí

ta ne bi se ti o ba se nti o jogun re gbogbo se re o wo mi awon tin yo anabi ke ko bi ma won se yo so anabi wa olon kwada wa gba adu anabi olon wa bun lo pacho wa bun lo bun ni asan ati useini latara fatima anabi wa so gbangba pe awon omo anabi olon yo ko nbe ni badi won ama won omo ti temi ibadi ali ni won wa anabi so clearly hadith to sahih to la lafia anabi ba tun so ro pe won lomo leyin won lomo ni omo so ko omo toka si ko meyi ni sibutaya awon omo anabi olon to seku awon la meyeji yi anabi o se be lasan anabi o anabi ba nsoro ni masala si yo gbe useini di o gbe lowo abi ko gbe asani ko gbe lowo emi mo bi won emi mo ni won ali o so mo loko ali o tomo so loko toro nkan lomo amodo ni won gba wa anabi lo so mo loko bo se wu anabi lo so asani anabi lo so useini abi mo tan alagbe fa anabi ni so anabi lo bi asani anabi lo bi useini o de sense pe ka asani omo je ismaila ismaila omo je ishak o se gbe kale nu iru ti mo fun ibrahim mo fun wona awon ko san anabi mo o anabi na ma be pe ko san anabi mo awon ti ojo anabi ni wa ni se si awon la mo eleyi mejeji asani ati useini yi awon mejeji on ti wa to inna atayna kal kawsara ati fun ni kawsara o le to po awon mejeji na ni kawsar iya won ni kawsar ọ̀rọ̀ tí mo ń sọ yí gbogbo àfà lọ́mọ ní ìwé kankan látàpò mi ní ìwé kankan láti inú orí mi gbogbo àfà lọ́mọ tó bá yí kí bó ṣe wá rí nì anábì wá ń fa ayé lé ọ̀rọ̀ ọwọ́ àfà ọmọ méjèèjì ó fi wọn kalẹ̀ náà lé ayé pé ó fi wọn lẹ̀ pẹ̀lú bàbá wọn àti ìyá wọn yóò alẹ́ àti hasan alẹ́ àti fatima táwọn ọmọ yìí gba ọ̀dọ́ wọn wá anábì lójú anábì ibn rasul máa ń pè wọn ọmọ anábì lẹ́yìn ànábì kọ́dà nígbàtí gbogbo wọ̀ sí mọ́ ibn rasulillah náà mọ́ yabna rasulillah yabna rasulillah mọ́ sí mọ́ gbogbo wọn náà nù ẹ̀yìn ọmọ òjísé ọlọ́run ẹ̀yìn ọmọ òjísé ọlọ́run àwọn ọmọ yẹn lọ́wọ́ kù láyé àwọn tá ànábì sunkún kó tó rí wọn tá ànábì fi ó fòrú ọ̀sán alẹ́ ó fi tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kó wọn mọ́sà lẹ́yìn ọwọ́ àtọrọ ọlọ́run wá fún táwọn ọmọ méjìjọ náà lẹ́wọ́ pa nípa kúpa kìí kúrò nìkan gbogbo tó kù lọ́mọ tó kú fún ànábì kò sí ìtún òun níjọ ìjọ karibala ìjọ aṣúra gbogbo tí useini bí wọ́n rún ọmọ ọlọ́run sẹ́yẹ ọkàn kù ní alizeinu le abidin ọlọ́run sẹ́yẹ zeinu le abidin náà kù kọ́ lọ́mọ míì mọ́ gbogbo ọmọ asani kò sí ìtún òun tó kù láyé kò sí ìtún òun ẹ pa bàbá ẹ̀yìn náà lẹ pa asani turuke wa ali faro to wa leri aga maawiya ohun lo seto poison fun asan ali e ma be se pa fatima e ma bo se ku iku ti iku to le ni gbogbo won ku awon ma nabi yin to fi seyin nanu ese ni ka so pe gbogbo won na pata ni wa wa fun ara ali anabi gbogbo won na wa pola ani ka kaju kuro nibe to a ba wa kaju amọ́sẹ̀lẹ̀ ohun tó wá tún tọwọ́ bọ ẹ̀sìn ó tún wá pín ẹ̀sìn sí méjì pínpín tó pín ẹ̀sìn sí méjì gangan lọ́fà táàfin lè dákẹ́ rẹ̀ mọ́ àwọn afáà sọ fún wa nílé kí ó ní tòótọ́ pé ntọ́sẹ̀lẹ̀ láàrin àwọn sàábí ẹ̀ mọ́ sọ o tíra wí àwọn afáà wí wọn ní ká mọ́ sọ o a sì dákẹ́ àwí ìgbà tá a dáká tíra kà fúnra láàrin pé eléyìí wọn ìdákẹ́ eléyìí ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa yìí láàyè bíyàn bá ṣe yóò rà alìyẹn náà lọ́hùn torí pé kọ́ mọ̀ n ta bá mọ̀ àfi ìyá rẹ̀ jẹ ni gbogbo àwọn bàbá wa tó ti lọ níjọ́ àkọ́kọ́ tí wọ́n sì lo ẹ̀sìn yìí náà pátá gbogbo wọn pátá lára pẹ̀rẹ̀ pọ́lọ́run gbàdúrà àwọn ọlọ́run sì dúró tiwọn torí pé wọ́n àmà àwọn tó mọ̀ nínú wọn n tá à ń sọ yìí ni wọ́n ń sọ nínú ilé n tá à ń sọ yìí ni wọ́n sì ń se nínú ilé àwọn tó mọ̀ nínú wọn ká mọ̀ ti dárúkọ n tá à ń sọ yìí ni wọ́n ń sọ fáwọn ọmọ kí wọn tẹ́mi wọn bá balẹ̀ sínú ilé àwọn ọmọ kéwú kọ̀ọ̀kan kùdì sínú pé àáfàá mi sọ fún mi wípé wọ́n kó ti àáfàá wọn n ò sì fi ṣe wá sí ṣùgbọ́n wọ́n sọ fáwọn tọ́jú ọmọ kéwú wọn tẹ́mi wọn balẹ̀ sí. So lérí bẹ́ẹ̀ pé wọ́n wá fẹ́ ba ìṣẹ̀lẹ̀ jẹ́ wọ́n fẹ́ bomi jù ú wípé kò tó nǹkan kan wọ́n wá lọ kó àwọn àrọ́dárọ́dà àdí sí wa. Ànábì ọlọ́run báyìí ìdálọ́run ṣe fún ni
ani bi olorun bayi nijo ashura.

ìlú ìlọrin yóò gbà lẹ́jọ́jú. Sàdúgbò ìwò ní ọlọ́run aláyè. Abiodun Adeni Ije. Fati ń dẹsẹ̀ wọ̀lú ìlọrin lọ́la Sátidé o. Bó jẹ máa ń wáyé nìyẹn ní gbogbo Sátidé àkọ́kọ́ lóṣooṣù. Àkórí tó ṣù yìí. Bíbọ́ lọ́wọ́ alágídí ogun. Ogun ayé rẹ̀ máa kẹjẹ gbọ̀n. Kẹkẹrẹ jẹ́gbọ́n lọ́la Sátidé. Láta aago méjì àṣálẹ́ tààrà ti wọnú àdúrà. Wá wo bí ẹ̀mí ìyàgẹ̀ yóò ti máa fẹsẹ̀ fẹ́. Tí ẹ̀mí ìlàgàkà àti agbára kankan yóò máa kóra nù àdúrà. Nípasẹ̀ ìjọpọ̀rán ṣí ọlọ́run aláyẹ̀. Àtàwọn olórin ẹ̀rí bí wòlíì tọrọ àtàyé ńkọ tiẹ̀. Abiodun Adeni Ije. Fún ti máa fi máa jàmú tó dà tó lórí ìpè. Súré fún gbogbo èèyàn. Gbogbo adé bá ń bọ̀ ní kó ń gbé ká ń

0: Àmì etí ẹni la fi ń gbọ́, ẹsẹ̀ ẹni la fi ń rìn, débi tí ọ̀nà àbáyọ àbí tíre ayò ẹni wà. Èèwò àti wá ń gbọ́ báyìí, mo kí gbogbo ẹni tó láǹfààní láti máa gbọ́ mi ní dédé àkókò yìí wípé àkú dédé ìwòye. Aku kó lè dá aku iṣẹ́ ọlọ́run ọba yóò ṣàánú wa yóò gbọ́ àdúrà wa bó bá ti pẹ́ tí ẹ ti ń gbà á ó máa gbà lọ́tẹ̀ yìí lórúkọ jésù tọ́pẹ́ a ní má ṣàun òun lórúkọ mi tí mò ń kí í káàbọ̀ sórí ètò àkànṣe yìí àkànṣe ni kílẹ̀ tún máa gbọ́ lórí ẹ̀ bàbá mọ̀mọ́ àǹtí bọ̀dá mi ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi onílé àtàlejò ẹ jókòó dáadáa láti gbọ́ láti bẹ̀rẹ̀ dópin ẹ má jẹ́ kí ìkankan kó fò yín lọ nínú ohun tí a mú wá fún yín ní dédé àkókò yìí ẹ jẹ́ wá sọ fún yín o bàbá wa tọ́lọ̀ ń lò nínú iṣẹ́ ìránṣẹ́ ìjọ CAC Freedom City èyí tó wà ní agbègbè ọ̀fà garaajì ńlọrin báwo lẹ ṣe máa débẹ̀ ẹ kọ́kọ́ dúró ná mò ń bọ̀ ẹ jẹ́ kí bàbá wípé wọ́n káàbọ̀ sí yàrá yìí torí pé bàbá ti rí wọn a mọ̀ wípé nǹkan ìyanu nǹkan ọ̀tún fẹ́ ṣẹlẹ̀ nìyẹn dádì mo kí yín ẹ káàbọ̀ sà.
1: Mo kí gbogbo ọmọ Ọlọ́run ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ pé ká dá gbogbo ògo àti ìyìn padà fún Ọlọ́run àpòstò Ayọ̀ Babalọ́lá Ọlọ́run tó ń sọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀ Ọlọ́run tó ń ti ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn Ọlọ́run tó ń ti àwọn ikọ̀ àti ìríjú ẹ̀ lẹ́yìn bí ó bá ní ká sọ bí ò bá ṣe mọ́ kò sí ní ta fẹ́ ṣe sí ṣùgbọ́n bó ṣe ń sọ pé ká wui ó dẹ̀ ń dé ládé àwọn èèyàn dẹ̀ ń ba bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ pé ògo ni fún orúkọ
0: Olúwa ló yà
1: mo fẹ́ sọ̀rọ̀ àṣẹ mélòó ni kí n sọ ná torí inú mi ń dùn o.
0: Yes sir, bó jẹ́ iyọ̀ kan náà mo mọ̀ wípé dandan kọ́ ni kó pọ̀ lọ bó jẹ́ iyọ̀ kan ó ti ṣiṣẹ́.
1: Ọ̀rọ̀ àṣẹ àkọ́kọ́ rèé bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ sì wà ẹni tó sọ̀rọ̀ fura sí tó ń fogun jà ọ́ mọ́ mi ẹni tó sọ̀rọ̀ fura sí tó ń fogun jà yín dádì àǹtí mi àti bọ̀dá mi gbogbo ẹni tó sọ̀rọ̀ fura sí tó lọ́wọ́ sí tó ń ba yín fira lórúkọ bàbá tọmọ tí a mọ ọ̀run fẹ̀mí wọn sùn fún
0: mi jésù
1: gbogbo alágbára tó ní bòǹbà ń bẹ lórí ilé alààyè tó lẹ ò ní rọ́nà lọ lórúkọ jésù ọ̀run fẹ̀mí wọn sùn fún
0: mi jésù
1: ọkàn yóò balẹ̀ ẹ ó ṣe rere bẹ́ẹ̀ ṣe ń gbọ̀n yìí ọ̀nà là fún
0: yín
1: tọmọ tọkọ tayataya ọ̀nà là fún
0: yín
1: ó dẹ́ fi oṣù tó kọjá lé tí ọwọ́ yín ò bà mo wí lórúkọ jésù oṣù yìí ó máa fún yín
0: àmì
1: jésù olúwa wa.
0: Àmì àmì àmì lórúkọ jésù ẹṣẹ ti rí báyìí mo ní ẹyọ kan tó nínú ẹyọ kan ẹ wo bí ọlọrun ṣe sọ di ọpọlọpọ mo sì mọ pé ọrọ àṣẹ tó jáde yẹ yóò ṣiṣẹ nínú ayé gbogbo wa prophet adeniyi abiodun james àwọn lẹ gbóhùn wọn yìí tí ọlọrun lò nínú iṣẹ ìránṣẹ ìjọ CAC freedom city káàkiri àgbáyé mo sọ níbẹrẹ sà pé bá a bá ti rí yín lórí ètò a jẹ pé nǹkan ìyanu nǹkan nǹkan ọtún ó tún fẹ ṣẹlẹ nìyẹn sà ǹjẹ a lè mọ ìdí tá a tún fi rí yín báyìí sà.
1: Kò sí ìdí òpé méjì bí olúwa bá ti fọhùn àwa tó ń jáde nìyẹn ìpàdé àdúà tó wáyé lóṣù tó kọjá tírú ẹ ó tún wáyé láago méje ìrọ̀lẹ́ ọ̀la yẹn tó jẹ́ sátidé àkọ́kọ́ yìí láago méje ìrọ̀lẹ́ bá a ṣe ṣe ti oṣù tó kọjá
0: méje sí méje
1: tá a dẹ̀ parí láago méje àárọ̀ a bẹ̀rẹ̀ láago méje ìrọ̀lẹ́ a dẹ̀ parí sí aago méje àárọ̀ mo gba máìkì ní 5 minutes tó náà alẹ́ mo dẹ̀ parí ní 7 o'clock.
0: Lọ́jọ́ kejì
1: ọ̀pọ̀ àwọn èèyàn ní kí ni bàbá yìí gbé mi láti aago mẹ́sàn-án alẹ́
0: kí ni bàbá ìgbé mi tẹ rí sà mo ń bọ̀ wá bẹ̀ náà mo fẹ́ béèrè kan lórí ẹ̀ ṣùgbọ́n ẹ má bọ̀rọ̀ yín bọ̀ sà.
1: Láti aago mẹ́sàn-án yẹn títí di aago méje àárọ̀ ọwọ́ olúwa ó ń nawọ́ mú àwọn èèyàn lọ́tún lọ sí ló jẹ́ sọ pé bí mo ṣe wà ń lọrin inú mi ń dùn dádì tó ń gbọ́ mi mọ́mì tó ń gbọ́ mi mo fẹ́ kí ẹ̀yin náà ní ẹ̀rí bí àwọn kan bá ní ní oṣù tó kọjá tí wọn à lérò pé nta wọn lè yí padà ní ọdún mẹrin márùnún sí irú àkókò yìí ṣùgbọn tí wọn gbóhùn bí ẹyin náà ṣe ń gbọ èdè kan wà tí mo máa ń pè lórí gbogbo rédíò tí mo bá ti sọrọ pé ẹ ò gbọ mi by mistake tí olúwa ò bá fẹ́ kẹ́ ẹ gbọ́ mi tí olúwa ò bá ní lò mí fún yín ẹ ò ní rí rédíò sí ẹ ò ní síndì rédíò ó wà lára àdúrà tẹ́mi mọ́ gbà tí má ti gorí òkè olúwa mo tún lọ gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ ò ní yanjú lọ́dọ̀ mi
0: kò gbọ́dọ̀ gbọ́ mi
1: torí ẹni gbọ́ tó wá tó ní ẹ̀rí ìyẹn ni yí wòlíì.
0: Pétọ̀ ohun tọ́lọ́run ní ká ṣe tá a ṣe a jẹ pé bẹẹ náà lórí
1: a jẹ pé wòlíì eléyìí ọlọrun ló ń bá sọrọ lóòótọ bọ ẹni tó ti jẹ pé ọrọ rẹ ò ní yanjú nínú ìpè yẹn mo máa olúwa bó bá gbìyànjú àti gbọ máa da frequency rú bẹẹ ni bàbá
0: débi pé yóò wá
1: now eyan gbo losogbo mi mo frequency to wo osogbo
0: ah gbogbo aye ni wan gbo bi ta wa bayi sa
1: bo o wo osogbo o lo wan gbo o lo awon charge ni le epo ni ko ni bi to ti le charge
0: ile epo lo lo
1: ile epo lo ti lo charge eni yi je furniture ti olorun ti fi gba kan gba fun o ni ile kan to ngbe to ko fara e o wa ni kan to nko lo o de ni moto eyo kan soso bo nigba ti nkan ta wi de o koko ta ile to nko si keji yo dide yo dide o gbowo o nawo tan nkan o jora
0: o tun mu mi
1: eni kan sa mi ogun tan ni ko ba o kale ogun to je pe bo se ngbiyanju to lo tun le si mo soro ase loruko jesu ogun yan wole ba
0: mi jesu
1: owo tan o tun gbiyanju omo kan tun wo school na won me o wo school o tun sare sare sare ngba ti o si o mu moto o ta o tun ya ya ya ya ile are to tun gbe o ta ni gbanjo omo ya re lo mu en ti o ra wa ko ni choice ah marubili akadava ruabi ogun to le tani ko lero ogun to ti sa gbogbo ipale lori ogun te ti sa gbogbo igbiyanju le lori ti o se ba se jo n pade lago meje role ola loruko jesus ogun yan wole ba
0: mi jesus
1: ogun gba gbogbo n to ni lowo e nti mo fe soro le lori niyan ogun to le o ma gba gbogbo nte eyan ni lowo eyan ni eyan gbiyanju sibe koni se o ma fa koko e ni sofo ni baba gbogbo nkan tan o wa dolokada ile baba e to ti file
0: o wa family house
1: won soro lori eri won wa ni igba to so pa won pada sile baba awon mo ni e wa ri yara current won wa so fun pe baba pele kan yaju pele kan lo mi o gbe ede yan ri awon na so mo ni kire ni ah ita ita won fi lo ma je gbese nle ole
0: ti won awon to re ti awon ni lowo ole san
1: be ka won kuku pada le baba awon ta won ti se boys
0: teni keni o ni bere powo ole da
1: oh marubi li an kadava ruabi ogun to fe ma da pada seyin ogun to ni ko ma kojo to ntuka ba se jo n pade lago meje role ola loruko jesus ogun yan wole ba
0: mi jesus
1: baba
0: yes sir
1: o sa gbo after so many years tan ti lo bi adua gbogbo ibi ti won le lo won gbiyanju won wa gbo ohun yi ani ore awon so pe enu awon woli yi ti doju pe e tun ma wo teni ba pari e radio te tu gbo woli ni o tun soro pe alolo mo ye woli to nsoro ki le to su sugbon eni to lo n ba so pa koko ti e ti to nkan ko ba soro bi eni to n gbo mi ma fe mi ri de pe se woli mi re abi woli mi ko o wa gbera ko so o ti ri pe iyan fe pana igbagbo ohun ko fe ko affect belief system ohun o wa gbera o wa gbe okada re okada na olohun ti lo fi picture eran mi o wa lo ta okada tori ko fe wa ko ri eyan ya lowo latosogbo
0: wa si kwara nbi
1: ko ri o ni gbogbo re lo sa ko ri o lo wa gbe fun mechanic pe lo ta okada yi
0: iye to ba ri ta
1: iye to ba ri ta iyan ele fe gbowo baba ko si so on fi customer si ibi kan ni iyan so pe ewo e kokko gba 20,000 ona pack okada on loju won fo won wa ja iwele lori emi o mo ba se nta oni ba se nta ni
0: won
1: ja iwele lori
0: o lo sa lo ni o ti mo pe a fe ta kini
1: egan taye ti mo yan mo dani egan taye ti mo yan mo ogun te n wa so le lori mole ogun te o le ba eniyan so ogun to en pa mara loruko jesus ogun yan wole ba
0: mi jesus
1: ase ni ogun yan wole ba
0: mi jesus
1: ta se ta se ni mo so ogun yan wole ba
0: mi
1: o ba gbowo o ba so fun yawo o de lorin ki na se lorin o n gba radio kan o baba ye de so pe bye o ba ku sonu a do gbadua igba ti le mo lago meje gbogbo awon yan bo sile anu won gba omi o gba omi o ni bo n se n lo ero ka so so lo kan pe awon oyinbo kan wa nigba to n se furniture oluwa to n ba lo mi je ko ri owo re o n kan lero awon oyinbo yen years back
0: so fun ra re lo fokan gbadura ye
1: o fokan gba now o wa npada nigba to gbo mi ti e tan o wa o ku de ka wa no so bo npe be ni aye kale awon ro so gbo ti mo bo se pe fun mi niyan olohun wo shop to hun lo nigba kan hun wo waju moto awon bere sin so fighting awon park driver park awon ti o le duro won wo moto mi ohun o lowo igba te ba pari moto ile tan ni o gbe mi de garage o igba ta sa se radiator tan ohun wa phone si bishop on idomi ohun wa lo ki won be won wa gba omi fun driver awon wa continue won won wa tun wo pe ah oluwa won fe pada wa sibi se o fe wa soro eri won wa lo le won wa mo mi yen won so pe gbogbo bi tala nu wa laarin 7 days baba won pe o de gba ise 250 million ninu ede 250 million ninu ede
0: olorun iyanu
1: ah eni kasa mi ogo to ma gbe egan yin mi ba se npade lago meje role ola loruko baba tomo ti ama egan yin di ogo
0: ah mi jesu
1: mami to ngo mi le daddy to ngo mi le nkan ti mo fe ka mu lo me ni pe mi modu teyin na tin se gbianju be yin o ba ti debi to nlo ko gbodo su ko gbodo re tori awon kan fi yin se yeye won de nreti pe bo loro yin fe jasi eyin o wa gbodo fun won loro so bi eniyan ba le gberu gbagbo yen daddy orun saanu omokunrin e ma nkan to wa se
0: yes sir
1: oni daddy kin to fun yin ni anything mo fe ri yin mo ni emi soro ri die bo le se fe ri mo le oke oni e ba mi send awon eyan meta kan oni ti oni ohun fe ma pin epo ofe fa awon olokada
0: ah
1: tori n to ti fi ya jeun ri o fe fi ya je
0: epo ofe
1: o de se iye ti igba ti awon finance lo won ni iye to fi pin epo ofe ki soro 5 million leni to yawo wa ni last month ki soro 5 million ba se soro yi mo n fi ti omokunrin yi ko wa leko eni yawo wa baba ba se soro o ra o ma boss tutu fu church
0: ah
1: e to ki la tun wa
0: oluwa ise
1: eri wo la tun wa now mommy to ngo mi lago meje role online eyin na wa kegi yin e ja jo pade ri bi pade adu ajo fe gbadua opolopo awon asiri abami asiri jele awon asiri kan wa bi o ba tu eyin oni rona lo lo de ntu ago meje role la ma bere adam a pari na ago meje aro be ni gbogbo eyin kan e wa ni isori meta kan number 1 awon ti seun lo dede number 2 iwo to njojoju ala on lalakala abi oni ibalopo loju ala number 3 iwo to je wipe gbogbo igbiyanju lo ti se lori pe ko mo je gbese mo o san fi kan yi kan iwo yen ma tete de la ago marun a ma se deliverance awon to ni aisan lara ago marun ro lola ki wo yen ti de a ma se deliverance yen 5 to 6 wakati kan la fi ma gba yen ta ba ti wa gba yen awon yo wa simi a wa wonu program gangan
0: la ago meje
1: ro lola yen a wa gba majuma leyin e o kaluku ta ba ti sori ofe a lo si bi omi le anu o ti mo to ba omi le anu wa eh gbogbo wo lo mo gba omi wa god bless you
0: amen oda e se on lati go lekun rere yi agbara olohun o si wa sibe gege bi ti gba ni ko to di pe mo bere on ti mo ni mo fe bere lowo daddy e ja gbo fonran ipadi olaye lekan si mo nbo pada

oṣù yìí bí bọ́lọ́wọ́ alágídí ogun. Ogun ayé rẹ̀ máa kẹ jẹgbọ̀n. Kẹkẹrẹ jẹgbọ̀n lọ́la Sátidé. Látago méjì àṣálẹ́ tààrà ti wọnú àdúrà. Wá wo bí ẹ̀mí ìyàgẹ̀ yóò ti máa fẹsẹ̀ fẹ́. Tí ẹ̀mí ìlàkàkà àti agbára kankan yóò máa kóra nù àdúrà. Nípasẹ̀ ìjọpọ̀rọ̀ sí Olúwa láàyè. Àtàwọn olórí ẹ̀rí bí wòlíì tọrọ àtàyé ń tiẹ̀. Abiodun Adeniyije. Fún ti máa fi máa jàmú tó dà tó lórí ìpè. Súré fún gbogbo èèyàn. Gbogbo adébá ń bọ̀ ní kó ń gbé ká ẹ̀jẹ̀ omi láwọ́. Ohun ọlọ́run ni pé kí bàbá ó pé omi orí ilẹ̀ àdúrà.

0: sọ fún Ọlọ́run tó.
1: Ṣé yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa explain Ọlọ́run fún ẹni? Ṣé ọmọ pọ̀ tóbi gan ni?
0: Bàbá ńlá rátà èmi ni wọ́ndà fílù ni. Èmi lọ sọ fún Ọlọ́run tóbi jù.
1: Mo dá àmọ̀ gan.
0: Sọ fún Ọlọ́run lágbá.
1: Ìdí abánipẹ́ Olódùmarè ó tóbi gan, ó fẹ̀, ó jì.

0: bá rí i bá. Sa somebody bobo.
1: Ènìyàn wọ́n fẹ́ gbóògùn, Ọlọ́run ò jẹ́ gbóògùn. Bàbá ni máa ṣe kanjú, ogo ìkẹyìn ojú ti ṣáájú lọ.
2: Wẹ́rẹ́ de wẹ́rẹ́.
1: O ni máa ṣe kanjú.
2: À ń lọ sínú classroom lọ́sọ̀ yìí. Ṣé a ti rẹ́dì? Ìyín làwọn Ọlọ́run bẹ pẹ̀lú wa. A jọ mọ gbẹnu sí. Gbẹnu sẹ́. A jọ mọ ganu sí. Gynecologist yín rèé o. Ìdùnnú ọmọ pàdé yín gangan. A ti rò pọ̀, lẹ̀ pọ̀, yí pọ̀.

0: àkókò yìí bàbá yóò ní nǹkan kan tó gbé yín wá sórí ètò tẹ́ ẹ fẹ́ sọ pàápàá jùlọ nípa ilé ẹ̀kọ́ tó lámìlaaka yìí muhammad kamalusti ẹ jẹ́ káwọn ara àlè mọ̀ n pa ẹ̀.
1: alhamdulilayi wa alamin muhammad kamaludin university is a well-known university in Ilorin, Kwara State, situated at Olojo, Ilorin. The university was licensed to operate by the NUC 2023, and alhamdulillah, October, November last year, we had a petition which we had 100% success in it. Adupe for long.
0: Alhamdulillah.
1: Ilewe yes, ilewe to dawa. Iti joba for wasi ni. Ti joba tun wa ni ken ma sise lo to ba to bi odun meta wa wo pe se eto
0: gbangbasun loye.
1: Eto gbangbasun loye. Ile ti wa jade awe ayan kenken. Gbogbo awon ise metala ta gbe siwaju. Awon ise metala yi lara re ni computer science, software engineering, electronics, history and international relation, ase English language with literature, ase accounting, ase economics, ase business administration, atun wa ase software engineering, ohun yato si computer science ati cyber security. Gbogbo awon ise metala yi ni ati se program accreditation lori e ta won UC wa ni November last year. Tesi re si ti jade pe awe atogbangbasun loye
0: ka ma
1: ba lo be na ni Arabic language ati Islamic studies awon na wa ninu awon se ti ya nse ni owo amo lowo lowo bayi eni ti o ba ti joko inase nigba ta ti ra joko ta ra won yi won se ta di pojo ra won a wa fe se afikun a se afikun awon se mi tuntun awon courses mi ti awon omo owo lanfani lati wole sibe lọ́nà tá à ń bọ̀ àwọnú ẹ̀ yìí tí september jẹ́ academic new session for the 2026-27 academic session. Lára àwọn iṣẹ́ tí a ṣe ètò fún gbàyọ̀ǹda látọ̀dọ̀ NUC ká bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni law.
0: Ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ òfin
1: law fún rẹ̀. Lára rẹ̀ náà ni a wá ní odidi faculty kan tá a pè ní Allied and Health Sciences. Níbẹ̀ làwọn ọmọ ti máa ṣe nursing, ibẹ̀ ni wọ́n ti máa ṣe health information management, ibẹ̀ ni wọ́n fi máa ṣe information technology, mo se complementary and alternative medicine. Ibe ni won ti ma call physiotherapy, ibe ni won ti ma call public health, ibe ni won ti ma call community health, ibe ni won ti call medical laboratory science tawon yan pe ni LNBS ati environmental science. Amanta tori e wa yin lo ni lotu
0: baba
1: community complementary and alternative medicine to je nkan ti a sese bere ni Muhammad Kamaludin University lodun sapo ta ti se fe wole siri e ni September yi.
0: Eh baba eh je ka won lagbato ti won gbo wa ti won o fe mu awon omo wa si ile eko laye e je ki won mo pataki eko yi eyi to gbe yin wa sori eto gangan fun toni.
2: Ese pupo mo ki gbogbo awon alase Muhammad Kamaludin University latori vice chancellor wa do registrar wa ti gbogbo wa ni ile eko na program ti a fe bere yi complementary
0: and alternative medicine.
2: Ọjẹ́ ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìtọ́jú lágbàáyé lórí àìsàn tó jẹ́ pé conventional medicine ó ti gbìyànjú lé lórí. So ibi tá a tún lè yọjú sí pé okay o conventional medicine ó ti bá débì kan o ó ká tó yọjú sí. So ibẹ̀ yẹn ni bó ṣe wà ní India nìyẹn, bó ṣe wà ní China nìyẹn, bó ṣe wà ní Germany àtàwọn ìlú ńláńlá ìkú náà. Kódà irun tá a fẹ́ ṣe nílé ẹ̀kọ́ wa òun náà ni wọ́n ṣe láwọn ibẹ̀ yẹn tá à ń pè ní integrative medicine, fífi méjèèjì èyí tó dáa nínú conventional medicine àti tó da nínú natural medicine tí ó wà evidence based tẹ́rì wà fún ẹ̀rí ìmọ̀ ìjìnlẹ̀ bóyá clinical trials ni tàbí àwọn tó tún jùlọ àwọn meta analysis and the likes ẹ̀pọ̀ fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ó da so àwọn nǹkan ìlàfẹ́ kó pọ̀ ó yàtọ̀ sí pé bóyá a sọ pé à ń kó ìwé àtegbò lóòótọ́ ìwé àtegbò wà lára rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó pọ̀ ló kó sínú.
0: Torí bí àwọn èèyàn bá ti gbọ́ nípa alternative medicine ojú ọ̀kọ̀ọ̀kọ̀ wá sọ́kàn ìwé àtegbò.
2: Ìwé àtegbò náà wà níbẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sí ìwé àtegbò àwọn nǹkan míì lápèjúwe ìwé acupuncture tó jẹ́ Chinese medicine inú ẹ̀ ló wà homeopathy inú ẹ̀ ló wà tó jẹ́ àwọn ọ̀nà tí wọ́n gbà ṣètọ́jú lílo àwọn oògùn tó jẹ́ ti natural tó dẹ̀ fọkànbalẹ̀ homeopathy wà níbẹ̀ cartis wà níbẹ̀ bí wọ́n ṣe ń to bí wọ́n ṣe ń align àwọn eegun tó ní subluxation lẹ́yìn gbogbo àwọn nǹkan yẹn òun ló wà níbẹ̀ ṣe àti bí ẹ mọ̀ pé ilé wọn máa mọ̀ èyí tó yẹ kán mọ̀ tẹ̀lé tá à ń pè ní basic clinical sciences wọn máa mọ̀ àwọn wọn wà àwọn èyí tó wá jẹ́ oríṣiríṣi abala calm yìí wọn máa mọ̀ a máa wá fi yíra wọn so ẹni tó fẹ́ lu ewé àtegbò tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ kìí ṣe pé yóò kàn sọ pé ewé báyìí àìsàn báyìí yóò kọ́kọ́ ṣàyẹ̀wò ó mọ̀ béèrè tó bílíèrè tó gbé ẹni tó aláìrè ó mọ àwọn àyẹ̀wò
0: tó túmọ̀ sí pé àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ ló pọ̀
2: dókítà ni wọ́n máa jẹ́ lábala ìjú ní complete and total medicine dókítà ni wọ́n máa jẹ́ kìí ṣe herbalist àwọn tó ń ṣe ewé àtegbò. Ṣùgbọ́n ìwé àtegbò jẹ́
0: ọ̀kan lọ́nà ìgbàlódé
2: ṣe mọ̀ pé ẹni tó jẹ́ dokita conventional

0: meeting. Yo call Ogun Oyinbo, yo call surgery iṣẹ abi, yo ka won procedure mi na. Oun de wa mo pe aisan ile ti mo ni yo eyi lo lo ye ko ka lo fun. Be ba no se ko gbugbe lo sisi ni. Won ti wa ni imo de bi pe ta ba ti ri aisan yen, ti an sayewo fa aisan yen tan fese mu le pa aisan bayi ni. Won mo ewo ninu awon computer that meeting yi lo ba mu to ye kan lo. Won de lo. O de gbe se kan de se bebe o ti be lawon ti mo da ko eje to si je pe ile wa ni ibase lo gba won ile we. Ngba se nse. Ti gbogbo e fin ri gbogbo bo se ye kori
1: oda
0: so eto ta ba fe se lo lai awon kan to ko sinu o po lare ni pe a fe ka awon eyan mo ni bo ti won ba se course ta n pe ni complete and notice meeting yi ibo ni wo ja si se bo e mo ni ilu wa ko lon ko ba tulu wa se course po ta awon ma se lin te pe tan ba se tan awa na ti mo
2: tori ojo ti lo
0: so ile bayi
2: eto ti o waye lo lai
0: so wa ko gbogbo awon oniye ta n pe ni career path bákan náà a máa ṣètọ́jú fún wọn náà ní ọ̀fẹ́ ní ìlànà complete acupuncture
2: gbogbo ibo lẹ́tọ̀ yóò ti wáyé lọ́la
0: inú gbọ̀ngàn mohammed kamaluddin university auditorium wọn òun ló ti máa
2: wáyé lọ́la òde
0: yìí láago láti aago mẹ́wàá àwọn tó ń bọ̀ àwọn ìlànà ló ń bọ̀ láti ministry ni láti NAFDAC ni láti police headquarter ni láti gbogbo àwọn iléèwé yòókù ni àwọn ìlànà ló ń bọ̀ ní ìjókòó central pe àwọn tó ń tọ́jú èèyàn nílànà conventional ni àwọn tó ń tọ́jú èèyàn nílànà natural ni àwọn aláìsàn náà ni àwọn èèyàn lápapọ̀ náà ni àbẹni tó yẹ pé ọ̀rọ̀ àlàáfíà ó pàtàkì sí gbogbo èèyàn pátápátá òun la fẹ́.
2: Ọ̀rà torí àkókò tí kò wá ń papà mọ́ra bẹ́ẹ̀ bá wojú aago ẹ̀ rí pé ọjọ́ ti lọ ǹjẹ́ nọ́mbà wà táwọn èèyàn lè pè yín sí láti mọ̀ nípa ètò tí ó wáyé lọ́la yìí ẹ bá ń fi nọ́mbà yẹn léde pápápá.
3: Wọ́n lè pè wá sórí
2: 080 330 60 34 34 85 ẹ bá mú lẹ́ẹ̀kan sí
3: 080 330 34 60 34 85
2: ẹ ṣe gan ẹja mọ lọ torí àkókò ti lọ fún ti òní ẹ má gbàgbé pé ọ̀la òde gangan ni ètò yóò wáyé o ẹ gbéra ńlẹ̀ ẹja jọ pàdé ńbẹ ìwà láǹfààní tó pọ̀ nílé ẹ̀kọ́ gíga muhammad kamaluddin university yọ̀dà fún wa ẹ jẹ́ mọ́ gbapá àbíjáde o.
4: Ẹka ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣègùn ìbílẹ̀ àti àfikún èròjà pẹ̀lú ìlànà aṣaralóore. Department of Complementary and Alternative Medicine, Faculty of Basic Sciences ní Muhammad Kamaluddin University Ìlọrin. Ìfitìfẹ́tìfẹ́ pe àwọn akẹ́kọ̀ọ́, òbí, oníṣẹ́ ìwádìí, onímọ̀ ètò ìlera, akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo, onímọ̀ ìṣègùn ìbílẹ̀, àwọn aláṣẹ, aṣáájú àwùjọ àti gbogbo aráàlú lápapọ̀ síbi ètò àkójọpọ̀ onímọ̀ ìṣègùn ìbílẹ̀ àti àfikún èròjà pẹ̀lú ìlànà aṣaralóore lórí ìlanilọ́yẹ̀ ìfikùnlukùn àti ìjíròrò àwọn onímọ̀ àtàwọn tọrọ kan láwùjọ wa pẹ̀lú àkòrí àǹfààní ìmọ̀ ìṣègùn ìbílẹ̀ àti àfikún èròjà pẹ̀lú ìlànà aṣaralóore ẹ̀kọ́ ìwádìí àti ọgbọ́n àtinúdá nípa rẹ̀ fún àǹfààní ìlera àwùjọ àwọn àlàkalẹ̀ ètò níbẹ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àti ìfikùnlukùn ìpàtẹ àwọn irinṣẹ́ àtẹ̀ròjà àyẹ̀wò àyẹ̀wò ọ̀fẹ́ ìgbaninímọ̀ràn ìgbaniwọlé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àti ẹ̀kọ́ bí a ti ń gbégbé ayé ìrọ̀rùn àwọn àǹfààní tó wà níbi àpérò yìí ni fífojú rinjú ìgbésẹ̀ bí a ti ṣe ń ṣe oògùn nípa ìlera ẹ̀dá mímọ àwọn tó yẹ lórí ìdàgbàsókè kíkọ́ àti mímọ ètò ìlera ara wa àti àwùjọ àwọn olùdánilẹ́kọ̀ọ́ níbi ètò náà ni ọ̀jọ̀gbọ́n Ahmad Tijani Adekilekun ọ̀jọ̀gbọ́n nípa ẹ̀yà ara àti bó ṣe ń ṣiṣẹ́ sí ní Federal University of Health Sciences Ìlà-Ọ̀rọ̀gùn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ nínú oríṣiríṣi ìwòsàn ara olùgbàlejò ni ọ̀jọ̀gbọ́n Rashid Bengajima yíwá gba fásitì Muhammad Kamaluddin Ìlọrin ọjọ́ Sátidé ọjọ́ kẹrin oṣù kejì ọdún yìí lẹ́tọ̀ yóò wáyé bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́wàá òwúrọ̀ ibùdó ètò ní gbọ̀ngàn ayẹyẹ fásitì Muhammad Kamaluddin Ìlọrin náà ni ó ti wáyé ọ̀fẹ́ ni wọlé o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 0706-198-1834 tàbí 0803-360-3485 gbogbo èèyàn lápé o àwọn aláṣẹ fásitì Muhammad Kamaluddin University Ìlọrin lolùkéde.

0: FM, shining supreme.
1: Àti wákàtí lẹ ń fi máa gbá lówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yinrin yinrin.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ní ṣókí.
1: Ẹ kúrò rọ̀lẹ́, ìròyìn ní ṣókí la mú dé sí etí ìgbọ̀ yín láti lè ṣe Diamond 88.7 FM Ìlọrin. Ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí Godswill Akpabio ṣe àpèjúwe mínísítà fún olú ìlú wa Nyesom Wike gẹ́gẹ́ bí mínísítà tí ó múra síṣẹ́. Ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ló sọ̀rọ̀ náà lásìkò tó lọ ṣe ọ̀nà tuntun èyí tí ó yọrí sí ìlú ńlá tí wọ́n pè ní ìlú ìsọ̀rètí dọ̀tun ní ilé ńlá èyí tí wọ́n ṣẹ̀kọ́ sí agbègbè Kasana West ní ẹkùn Kasana West nílùú Abuja léyìí tí wọ́n fi ń ṣe àmì ayẹyẹ ọdún kẹta ààrẹ Tinubu lórí oyè. Kíkó àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wálé láti South Africa láti gbà wọ́n kúrò lọ́wọ́ ìwà ipá tó ń ṣẹlẹ̀ níbẹ̀ túngbọ̀nà ọ̀tún yọ lónìí bí wọ́n ṣe kó àwọn ìṣí mìíràn wálé wọ́n gúnlẹ̀ sí ìlú Èkó ní kùtùkùtù àárọ̀ òní bàálù bà sí pápákọ̀ òfurufú Murtala Muhammad nílùú Èkó tó sì jẹ́ wípé iye àwọn tó kó wálé jẹ́ 2,800 ènìyàn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ ìròyìn tó ń jàràìràn káàkiri pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún san owó ìyọ̀ǹda láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn oníjàǹdùkú jí gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó lè ṣe aráàlú lọ́kàn tí kò sì fẹsẹ̀ múlẹ̀ rárá nínú àtẹ̀jáde tí kọmíṣánná ètò ìròyìn dọ̀tun Oyèládé fi léde lónìí. Ìjọba ṣe àpèjúwe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí tó jìnnà sí òótọ́ àti wípé àwọn kan tí wọ́n jẹ́ atẹ̀ròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀ lórí ayélujára ni wọ́n tẹ kinní ọ̀hún láti da aráàlú lọ́kàn rú àti láti ṣe àwọn ènìyàn lọ́nà. Ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ̀lé nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin léyìí tó ń rí sí gbígbógun ti àwọn tí ń jí epo bò ti pè fún ìdásílẹ̀ ilé ẹjọ́ pàtàkì kan tí yóò máa ṣiṣẹ́ ní yàjóyàjó láti bójútó gbogbo ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú àwọn tó ń jí epo bò tàbí àwọn tí wọ́n mú akùdé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi dábàá ọ̀hún ni wọ́n fi léde ní ìpàdé pàtàkì tí wọ́n ṣe pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ nílùú Abuja. Ìròyìn ní ṣókí fún ti ìrọ̀lẹ́ òní òní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ètò wa ètò yín àdélébáre ní Diamond 88.7 FM Ìlọrin.

0: Jesus' name, ever.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tó ń ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jẹ́jẹ́n látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrí ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrí no dull moment chai yóò ti lọ dùn.

One Sec Construction Company ilé iṣẹ́ tó ń sọ gbẹ́dì gáàsì. Kọ̀dá kí kọ́lékọ́lé ọmọ filẹ̀ sòfò nítorí pa fẹ́ gbẹ́ sókèwé. Bá tún wá gbẹ́ sókèwé náà tán tí ojú 3 feet by 3 feet by 3 feet lọ. Ìyẹn fífẹ̀ gígùn àti jíjìn ẹ̀. Bẹ́ẹ̀ pógún bẹ́ẹ̀ pọ́gbọ̀n tẹ́ ń lò ẹ̀ ní kó fódìdí ọgbọ̀n ọdún sọ́gbọ̀n ọdún. Èròjà báwùdà jẹ́sà ti wà ń sálẹ̀ rẹ̀. Tí One Sec Construction Company ti bá yín kó sí. Ẹ tún lè mọ rí gáàsì mú ń bẹ̀ tẹ́ mọ fi dáná nù lé.

ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ní Sureplug. Tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi, ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ṣe pack smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn gọ́gọ́ lọ̀rẹ́ àgbẹ̀.

0: Lucas.
1: Ẹ jẹ́ kí n pe Alhaji Sikiru Ayinde barista wọlé lórí Fuji Fantasia káwá tibẹ̀ yẹn tẹ̀ síwájú kí n pe olórin Haruna Ìṣọ̀lá ká tó sọ pé àpàdé lọ́jọ́ mẹ́jọ mò ń bọ̀ ná ẹ jẹ́ ń sáré ju eléyìí lẹ̀ Alhaji ẹ kúrò lẹ́sà 1 2 go ṣe ti rẹ́dì. Let's go, dear.

0: Relationships shouldn't be this stressful.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
0: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.

ẹ̀ka bọ̀ padà láti bi ìdánudúró ránpẹ́ yẹn. Ìròyìn káàkiri àgbáyé ń tẹ̀ síwájú. Ní ilẹ̀ òkèèrè, wọ́n ti gbé òkú olórí ilẹ̀ Iran tí olólùgbé nínú ìkọlù ilẹ̀ America àti Israel èyí tí wọ́n ṣe, èyí tí ó mú kí ogun bẹ̀lẹ̀ ní agbègbè ìlà oòrùn àgbáyé. Wọ́n ti gbé òkú olórí ọ̀hún dé sí Tehran níbi tí wọn yóò ti ṣe ìsìnkú rẹ̀. Ogunlọ́gọ̀ àwọn ọmọ ìlú ọ̀hún àti àwọn èèyàn jàǹkàn-jàǹkàn láti ilẹ̀ òkèèrè ni wọ́n ń retí láti wá kópa níbi ayẹyẹ ìsìnkú fún Ali Khamenei ọ̀hún, èyí tí yóò wáyé ní Tehran. Wọ́n ń retí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkàn-jàǹkàn láti túyáyá-túyáyá níbi ètò ìsìnkú ọ̀hún. Àwọn fọ́tò tó jẹ jáde ni a ti rí àwọn tí wọ́n jẹ́ olùkẹ́dùn tí wọ́n gbé epo sí Khamenei, tí wọ́n gbé ijó wọlé, tí wọ́n sì fi àsíá ilẹ̀ Iran oní àwọ̀ mẹ́ta wé. Wọ́n gbé epo sí ọ̀hún wọ agbègbè Mosala ní orílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí ibi tí ayẹyẹ pàtàkì ọ̀hún yóò ti wáyé ní ìgbáradì de ìsìnkú pàtàkì tí wọ́n fẹ́ ṣe fún Khamenei ọ̀hún, èyí tí yóò jẹ́ ti ọlọ́pọ̀ èrò, èyí tí wọ́n dá dúró látàrí pé ogun gbóná janjan ni yóò wáyé ní Iran, bó ti jẹ́ pé Iran àti ilẹ̀ America ti fi òpin sí ìjà tí ń bẹ láàrin wọn fúngbà díẹ̀ náà, bó ti jẹ́ wípé wọ́n ń ṣètò lórí àdéhùn àjọsọ àwọn méjèèjì, èyí tó mú kí wọn ó fòpin sí ogun. Lẹ́ka ọ̀rọ̀ ajé, ibùdó òfopo Dangote ti mú kí àdínkù bá owó epo bẹtiró fún ìgbà kẹrin láàrin oṣù kan. Àdínkù èyí tó dé bá epo ọ̀hún ló mú kí owó jálá epo kan bọ́ sí ₦1,000 àti ₦85 báyìí. Ìgbà kẹrin rèé tó túmọ̀ sí wípé owó epo dín ₦50 fún ìgbà mẹ́ta. Àpapọ̀ rẹ̀ jẹ́ pé ó ti dín ₦100 láti 30 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Iléeṣẹ́ ọ̀hún ṣàlàyé o wípé bí àwọn ṣe ń dín owó epo ní ṣísẹ̀ntẹ̀lé bí owó epo rọ̀bí ṣe ń dín lágbàáyé ni láti jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kó máa jẹ ìgbádùn ìpèsè epo lábẹ́lé. Lẹ́ka eré ìdárayá, ìyá gbajúgbajà olórin Burna Boy ti tún ṣe alákòóso iṣẹ́ rẹ̀ Bose Ogulu ti bá ọmọ rẹ̀ sọ pé kí ó gbìyànjú fẹ́yàwó kó sì bẹ̀rẹ̀ sí ní bí àwọn ọmọ fún òun. Nínú ọ̀rọ̀ tó fi ṣe bí ìmọ̀ràn fún lákòókò tí Burna Boy ń ṣe ayẹyẹ ọdún 35 orí kádán pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn mọ̀lẹ́bí nínú fọ́nrán tó jáde, ni ọ̀kan nínú àwọn ojúlùmọ̀ Burna Boy, Richie Seven, ti gbé jáde lórí Snapchat lórí ìtàkùn ayélujára pé arábìnrin Ogulu sọ fún Burna Boy pé nínú àwọn àdúà tó ń gbà fún ọjọ́ ìbí rẹ̀ kó fi aya rere àti àwọn ọmọ kún, èyí tí ó jẹ́ lára àwọn ohun tó ń bẹ Ọlọ́run fún lákòókò ọjọ́ ìbí rẹ̀. Bí ó ti sọ di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lọ́dún díẹ̀ sẹ́yìn, Burna Boy ní òun kò tíì níyàwó, bẹ́ẹ̀ lòun kò tíì bímọ kankan, torí òun ń lo àkókò òun lọ́wọ́ báyìí láti gbájúmọ́ iṣẹ́ orin tí òun yàn láàyò. Òun ò sì fẹ́ bí àwọn ọmọ tóun ò ní ráàyè mójútó, bẹ́ẹ̀ lòun ò fẹ́ bímọ láì ṣe ìgbéyàwó. Ìdí rèé tí òun fi ní sùúrù díẹ̀ náà. Ìròyìn lẹ́ka eré ìdárayá, balógun ikọ̀ agbábọ́ọ̀lù Algeria Riyad Mahrez ti kéde ìfẹ̀yìntì lẹ́nu ṣíṣojú orílẹ̀-èdè rẹ̀ lẹ́yìn tí ikọ̀ ọ̀hún já dànù ní ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ikọ̀ tó wà láti ìhà àríwá ilẹ̀ Áfíríkà ọ̀hún ni wọ́n já dànù nípele ẹni orí òdìlé nígbà tí wọ́n jẹgba lọ́wọ́ ikọ̀ Switzerland láyò 2-0, èyí tó fòpin sí ṣíṣojú orílẹ̀-èdè rẹ̀ fún Mahrez. Agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú ọ̀hún ṣiṣẹ́ jẹun ní ikọ̀ Al Ahly ní Saudi Arabia, bó ti jẹ́ wípé ó fakọyọ
ni sisoju orilede re fun igba mokandini ogofa be lo gba ayo goji sawon o ni eni keji ninu itan orilede ohun to gbayo sawon julo mares ti sise takuntakun ni iko Algeria ti won fi de ipele eni ori yo dile o gbayo meji sawon o si se atileyin ninu ifese won se ti kore tita omi ayo meta meta pelu Austria ni ipele oni sori iroyin kakiri agbaye fun ti irole oni ko ni ju bayi lo ka to danu duro egbo awon koko ta ti menuba le kan se a fe to yin leti pe isi miran awon omo orilede Nigeria de lati South Africa si ilu Eko egbe oselu PDP e ka ti ipinle Kwara siso loju eni ti yo je igbakeji ondije dupo gomina fun ti idibo to nbo lodun to nbo ijoba ipinle Oyo se iroyin pe won san owo itanran iyonda lati gba awon akeko ati oluko tawon ajinigbeji gbe pada ni ile okere oku olori ile Iran gunle si Tehran nibi ti won ti se isinku re leka oro aje ibudo fopo Dangote din owo epo fun igba kerin laarin ose merin leka muludun iya gbajugbaja olorin Burna Boy so pe ki omo ohun lo se igbeyawo ohun fe omo leka ire idaraya elese ayo niko Algeria Ria Mahrez kede ifeyinti re lenu sisoju orile ide re kato ma lo nje mo pe ni ru ojo oni lodun 1960 ni ile Britiko ati Nigeria fenu oro ko pe ojo kini osu kewa odun 1960 ni yo je ojo ayeye ominira gangan ni bayi e ti mo buba ni onko onte fefitu awon akoroyin wa leti e pe sori number ibanisoro 0916062756 abiodun akinwumi lo se akojopo royin kakiri agbaye ti role oni oloye deshe Jacob lo tu se di abinibi to mu ase ti igbo yin e seun pupo be se n tetibo ikani wa ikani to tawon yo yi

gbogbo ẹyin tẹ rí pé lásìkò tá a wà yìí nǹkan le wàláhì ó le gbogbo ẹyin tẹ jẹ mọyẹmọyẹ mọjọ jásìkò gbà tẹ fẹ nídìí wa lẹdà àgbàdo lẹ fún wa àmọ wa dù ẹ sànú àwọn èèyàn ń bẹ lọ́sípítù tí wọ́n ń kérora tí wọ́n pé pẹ̀lú nira ẹlòmíín tí wọ́n fi tọ́jú ẹ̀ tí wọ́n fi rìlíṣẹ̀ kò ní hospital ní wọ́ọ̀lù tó wà ó lè mọ́ ju 50,000 lọ tí wọ́n gbà kó mbẹ́ wọn ò rí àwọn ẹbí wọn wá ń kiri kí wọ́n lọ mọ́ṣáláṣí wọ́n lè rí rẹ́díò ẹ̀dákun ta nídìíre ẹ̀yìn yìí sì ní lọ́wọ́ ẹ̀ sì fi sàánú ẹ̀dákẹ́já bẹ̀rù ọlọ́run owó tẹ́ ẹ ní tọ́pọ̀ bí láàdádì lọ́wọ́ yín kì í sẹ̀yìn lẹ ní ọ̀ọ́bì yín ẹ̀yin kọ́ lẹ ní o ọlọ́run ló fún yín o ọlọ́run wá ju gbogbo wa lọ bó lówó tó fi sàánú rántí péjọ kan ló kú àlìmáùtì báàbù wàkúlù náà sùdá ìlú yà lẹ́tà sí ríjì àbáàdà àlìmáùtì mọ́dà gbogbo ẹ̀mí wọ́n ti kó ni pé ọ̀tọ̀ kú o gbogbo ẹ̀mí náà kú gbogbo aláàkú bọ́ bá ṣe dáadáa tó bá ṣe dáadáa tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkẹ́ àmọ̀ yàwó mọ̀ yẹ di ukula ọ̀nà bí ìmọ̀mí ọjọ́ tí kálukú tẹ́wọ́gba lẹ́tà rẹ̀ bọ́ bá ṣeré ntó ṣe ń wọ́ọ́rẹ́ wọ́n wá jòkó tí ọ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkẹ́ àmọ̀ kọ́dà kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkẹ́ àmọ̀ náà ló ti mọ̀ wá bọ́ ṣe fàájì inú sàárè rẹ̀ ẹ dákẹ́já sànú ẹja ṣe dáadáa o gbogbo ẹni tọ́lọ̀ fún ẹ fi ohun tọ́lọ̀ ṣe fún yín ẹ fi sàánú owó tẹ ẹ ní ẹ fi sàánú ẹ fi dun àwọn ọmọ orúkan nínú àwọn tí ń bẹ lọ́sítù ẹ lọ yẹ̀ wọ́n wò ẹ sàánú wọn àdúgbò tí ò lómi tí wọ́n ń sọ fún omi ẹgbẹ́ mi fún wọn ilé tó rí ilé mi ń bẹ atẹ́gùn ti sí ó ti sọ lémi ìdáhoro ẹ wá àwọn tó níkàn wọn ò ríran lọ́wọ́ tí wọ́n fi ṣe ni ẹ sàánú wọn kọ́lọ́ ń sàánú ẹ̀yìn náà káwọn tí ní o lè ráàánú gbà albarikọlá muhammadu rasulula ọ̀la amina yà ilé ìtajà tawọ́rù nàìjíríà limited wọ́n sọ olúgbọ̀ owó ètò tẹ́ ń gbé tó tàpé ní ilé ló ti bẹ̀rẹ̀ ẹ jí ká lọ síbi ìpolówó ọjà wọn tá a bá ti dé lágbà gbogbo tó wà ní ilé ìtajà tawọ́rù a sọ gbogbo ẹ pẹ̀lú ògùn ọlọ́run torí pé ilé ìtajà tawọ́rù nàìjíríà limited ọ̀gbọ́mísẹ́ ọkà kiri kò síbi tó dé ńlọrin tó ní bá a pàdé kọ́dà àwọn tí wọ́n tún pè wá pé létajà ẹ̀ ṣọ́ọ̀bù tàwọn àwọn fẹ́ jẹ́ kí wọ́n wá ní ẹ̀ka lọ́dọ̀ títí wọn náà ẹ fẹ̀mí balẹ̀ ẹ bá a pàdé wọ́n dé tán sọ́dọ̀ tí ń bẹ̀ òun náà àmọ́ ó ti dọ́dọ̀ yín kè dọ́dọ̀ yín ọba rọrùn dé fún nọmba wọn ń bẹ ń ta ọ̀gbọ́mísẹ́ fún nọmba ilé ìtajà tẹ̀hún nàìjíríà límítẹ̀ ń bẹ ń ta gbogbo tó ọba nídìí tẹ̀hún nàìjíríà límítẹ̀ ó ṣe kí ni wọ́n gbé wa fún owó ọlọ́wọ́ bọ́ tì ní mi lókè lọ́wọ́ à ń bọ̀ ni.

0: ìwé Hosea orí kẹrin ẹsẹ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀ ìmọ̀ ọlọ́run lẹ́kúnrẹ́rẹ́ pẹ̀lú àmúlò rẹ̀ ní mú ní gbégbé ayé tó wu ọlọ́run èyí ló ṣe okùnfà àgbékalẹ̀ ètò kan tí a pè ní àkókò ìsíníyè lórí ètò tá a pè ní àkókò ìsíníyè láti máa mú ògidì ọ̀rọ̀ ọlọ́run tọ̀yìn wá èyí tí ó máa pe asáko padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàláwẹ̀ òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa pastor joseph adéwùmí látinú ìjọ christ deliverance liberation church tó wà ní number 1 liberation street òsèré ní lọrin bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín yóò sì fara hàn yín ẹ ó sì di alábòkún fún lórúkọ jésù ẹ máa bá wa ká lọ.
1: Bàbá ní orúkọ Jésù.
2: Amen.
1: Apátáyára ya dúpẹ́ ìyá gbẹ́yìn láti orúkọ yìí ní Ọlọ́run. A dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àánú, a dúpẹ́ fún orí ọ̀fẹ́ yìí. A dúpẹ́ fún àyè tí ẹ fi ń gbà lójoojúmọ́. Gbẹ́yìn fún wákàtí dáradára, wákàtí ìsìníye. À ń lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run rọ̀ ní wákàtí ó yá sọ̀rọ̀ jáde.
2: Amen.
1: Ẹ̀mí mímọ́ ẹ̀yin lẹ́nu iṣẹ́ gbàkóso.
2: Amen.
1: Gbàkóso.
2: Amen.
1: A dúpẹ́ pé ẹ ti ṣe.
2: Thank you, Lord.
1: Jésù Kristì, Olúwa wa.
2: Amen.

0: ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa pastor joseph adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ christ deliverance liberation church níbi tí ọlọ́run ti ń ṣe gbogbo ogun wọlẹ̀ pátápátá gbogbo ẹni tó sunkún wọ christ deliverance liberation church ni wọ́n fò fáyọ̀ gbogbo ti ń ṣe nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa pastor joseph adéwùmí tí ẹ̀mí mímọ́ ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu ìwọ náà máa bọ̀ nínú ìjọ christ deliverance liberation church kí ọlọ́run alágbára jù ló sòkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ kí ni àlàkọjá rẹ ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni ogun ayé àlákàlà ká máa jẹ lójú oorun àìtẹ́gbẹ́ àìrọ́wọ́mú ogun promise and fail àìrọ́kọ́ráyafẹ́ àìrọ́mọbí ó yá máa bọ̀ kí ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ kò wá sẹ́ni tó wọ christ deliverance liberation church tí ò lẹ́rìí lórúkọ jésù ìwọlẹ̀rí kan christ deliverance liberation church wà ní number one liberation street òsèré ní lọrin fún ẹbí àdúrà ìtọ́ni tàbí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé bàbá wa sórí ago 08030695787 08030695787 máa bọ̀ kí ọlọ́run liberation tú ọ sílẹ̀ nínú ìṣòro gbogbo jésù lolúwa.
1: I am one of the fans.
2: Let's go.
3: This is your

0: mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ejì alẹ́, mo dé wàràwàrà bí ejì òwúrọ̀, mo dé pàápàá jì ìyálẹ̀ta. Kambo ẹ̀kọ́ àmójúba imú, gbogbo ọ̀nà ẹ̀kọ́ àmójúba ẹsẹ̀. Mo wá kí n pé ẹ̀kọ́ àmì ti gbọ́ mi lórí ètò yín, ètò wa ẹ gbé yẹ̀wò níkànnì Diamond 88.7 FM tá a wà nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Ọpẹ́ ni Fẹ́lẹ́dùmarè ọba Kọ́dá yìí, ọba ṣẹ̀dá ọ̀run ọba tó mọ̀ wá tó mọ̀ wá. Atabi tẹ́tẹ́ ni lọ́sẹ̀ tó lọ. Ọlọ́run ló wá ní kí tẹ́tẹ́ wa ó jẹ tẹ́tú fi láǹfààní láti máa gbọ́ mi ketekete láṣáálẹ̀ tòní. Orí ètò ẹgbéyẹ̀wò mo ti máa fún yín ní àwọn kan bọ́ kí ìròyìn, gbáǹkọ́gbì ìròyìn, kàyéfì ìròyìn, ìròyìn àgbọ́ṣe àhín tó jáde ní àárín ọ̀sẹ̀. Ẹ mọ́ wá fòjò pòjò, ẹ má fòjò pòjò, omi ọ̀tọ̀ lòjò, ọ̀tọ̀ lòjò, ọ̀tọ̀ lòjò. Olúbùkọlá ọmọ borí owó, ọmọ bíi ọmọ ológo ló kọ sí. Kí wọ́n máa fún yín ní àwọn kọ́ńbọ́ kí ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀. Òṣèré tíátà Mount Zion ọmọọba Olúwaṣẹ́gun Oyeyẹmí ti jáde láyé. Ọwọ́ ọlọ́pàá ti afurasí jàǹdùkú olóṣèlú tó yìnbọn pa Ezekiel ọmọ ọdún 14 nípínlẹ̀ Ọ̀ṣun. WhatsApp gbé ètò tuntun jáde o, pẹ̀lú lílo orúkọ fáwọn oníbàárà dípò nọ́mbà ìbára ẹni sọ̀rọ̀. Àgbà òṣèré tíátà Yorùbá mi tún jáde láyé. Ọkùnrin kan mọ̀rẹ́ ó kùnà láti san owó ilé ìwòsàn ìyàwó rẹ̀ nítorí pé wọ́n ṣe iṣẹ́ abẹ fún obìnrin yìí láti bímọ. Ìjọba àpapọ̀ mọ̀ sọ̀rọ̀ ó bùlà, ó ló ń ṣetán láti fi aṣọ àdìrẹ rọ́pò kakí eléyìí tí àwọn agùnbánirọ̀ ń wọ̀. Ọkùnrin kan ló fi gbé bọnu o, lẹ́yìn tí ó ṣèṣì fi 35,000 sínú àsùnwọ̀n báǹkì kan tó sì wá ń bẹ ni náà wípé kó jọ jàre kó dá owó ìpadà, àmọ́ tí onítọ̀ ọ̀hún tó takú wọn lè. Wọ́n dájọ́ ikú fún awakọ̀ kan tẹ́lẹ̀ nítorí pé ó pa ẹni tí ó gbà á síṣẹ́ ní 80 ọdún àti ìyàwó rẹ̀ nílùú Àbújá. Nílé ẹjọ́ bá dájọ́ ikú fún. Túnjí Ìbíyẹyẹ ẹni ọdún 39 ó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ ẹni ọdún 42 lẹ́yìn tí ó gun ṣàkàṣàkà. Aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Rẹ̀mi Tinubu ó mọ̀ jáde sọ̀rọ̀ pẹ̀lú bí gbogbo àwọn èèyàn lórí ìtàkùn ayélujára ṣe ń pè ní ìyá alákàrà, táwọn èèyàn sì ń bọ́ sórí ìtàkùn ayélujára pé àwọn náà mọ̀ ti bẹ̀rẹ̀ òwò àkàrà ṣíṣe, àwọn ti ń tàkàrà, àwọn ń pògì sí, bẹ́ẹ̀ làwọn ń ta kúlíkúlí. Ní ìyàwó ààrẹ bá sọ̀rọ̀ ló bá wí àwíjàre rẹ̀. Nínú ọ̀rọ̀ tí ààrẹ Tinubu náà sọ lánàá ló bá tọ́ka sí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ìyá alákàrà. Obìnrin kan tó ti dájọ́ ìgbéyàwó sọ́nà sọ pé òun ò ṣe mọ́ nítorí ohun tí ó rí lásìkò tó lọ kí ìyá àti bàbá àfẹ́sọ́nà rẹ̀. Ẹni ìròyìn eléyìí gbé àgbọ̀dọ̀ lọ́wọ́, ó ń wa mi jẹ́ lójú bí egbèrè pẹ̀lú bí àwọn sójà ṣe ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ uni Ọ̀ṣun. Bá tuntun mélòó tu àwọn akẹ́kọ̀ọ́ obìnrin, ọgbà bẹ́ẹ̀ ni wọ́n gba owó lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ọkùnrin. Tóyìn Abraham Ajẹyẹmí ti sọ̀rọ̀, ó ní ọkọ òun ò ní wàhálà nítorí pé ó máa ń fi ẹnu ko àwọn òṣèrékùnrin míì lẹ́nu nínú fíìmù. Ó ní eléyìí kò kan ọkàn rárá torí pé ọkọ mọ ohun tó ń ṣe.
1: Minister mo tun ti so pe rara o so pe tele ni bayi o so pe rara o lohun o so pe awon agunbaniro yo mo wo adire won fi ropo kaki o na won gbe yawo ni o pe won le wo adire won si le wo ankara amo ni bayi awon o ti so pe adire tabi ankara ni yo ropo kaki o Come on, let's open the door. It's a quiet jarra. Well, but she ain't want me jello to be a berry. Oh, can I just have for care? Let it talk back. Get that be marriage certificate. Maybe so, sing that way, do no. We be on at your con and what to call on. What's it? Loba danos marriage certificate. Lori, it's a quiet jarra. Let your job parents to danos marriage certificate. Loa, you call the mima, we pay. Oh, cotton fissile, oh, my jello tree. Egbelemukun owo 350 million naira lawon morile ide Nigeria wa ni kanmi awon da ni bi oku iya adele won yin na ni awon combo ki royin so ba mi wode to fun toni e wa nkan fi idile tabi ke fi idile nkan ki won mo tu shuro yan gande isale ikoko Osere tiata Mount Zion omo ba Oluwa Segun Oyeyemi ti jade laye Osere tiata isin Kristeni ona ni arakunrin so dagbere faye leni odun 18 gege bi ohun ti agbo ojo kewo osu kefa odun 2026 ni Oyeyemi ti jade laye o iroyin ni ile iwosan Fasiti Babcock to wa ni Ikene ni ipinle Osun ni ologbe na ti da gbere fun aye bakan na ni odimo ipe opo awon ololufe re So Fimolu dasile MZFM Mike Bamiloye ati omo re Joshua Mike Bamiloye lo ti bere sin se daro Oyeyemi bayi o leyin aisan ranpe ni odokunrin na fi aye sile leni odun 38 Awo olopa ti afurasi janduku oloselu to yin ba pa Ezekiel omo odun 14 ni pinle Osun ojo gbogbo nto le ojo kan ni tolohun Benny oro ri pelu Said Karim afurasi to yin bo pa omo odun 14 ni ilu Ilobu nipinle Osun eni so ti ba sowo olopa bayi o commissioner olopa nipinle Osun Ibrahim Gotan ti fi oju Karim eni ti gbogbo eyan mo si tanfiani han fun gbogbo eyan lati ri ni ojo kokolelogun osu kefa odun yi ni agbo pe afurasi na se kupo ologbe Ezekiel olapade omo odun 14 ninu oro re Karim to je afurasi na so pe ohun ko lo n pa Ezekiel ati pe ohun ko si nibi ti isele na ti waye lojo kokanlelogun osu kefa to koja video to se afihan pe Karim lowo ninu iku omo odun 14 na ni awon olopa lawon fi se awari afurasi ohun commissioner olopa ni ipinle osun wa ro gbogbo awon loselu to nlo awon janduku ti ko le je ki alaafia ijoba ni ipinle osun pe ki won tete lo ti owo omo won bo so bibe ko won jo lamba ni waju ofin commissioner tun fi da gbogbo olugbe ipinle osun loju pe ki gbogbo won lo fi okan bale Oni gbogbo awon janduku na ni owo siku olopa yo te patapata apapo gbogbo awon janduku ti commissioner olopa ipinle Osun fi lede ni pe won je 14 ti owo tite Oju opo ayelujara ti amo si WhatsApp tin gbe igbese tutun bayi o eyi ti se lilo oruko lati le ba enikeji soro dipo ni ni number eni ti a fe ba soro nipase atejade ori ago igbese tutun yi ni eka na ngbero lati je ko kan eyan to le ni billion meta ti won lo WhatsApp kaakiri agbaye eyi ti won ni yo bere laipe yi bakan na ni oju opo yi fikun pe eyan le yo oruko na kuro nigba to ba wu o si le paro re si oruko mi nigba to ba gbera sotan eka yi salaye pe awon eyan to fe fi atejise ba ara won soro yo le se be leyin ti won ba ti gba oruko ara won tan bi igba ti eyan gba number ara eni na ni won ni aye yo si wa bi ti tele lati le di eni ti eyan ko fe ba fe ba soro lati le di ipa ta mo si block be ni eyan si le fi ejo eni to ba fi ohun ti o tako ti ko fe ranse si eka eleyi ti won fi atejise ranse si ta mo si wipe won le report unwanted messages nipa bi oruko ti eyan fe lo se gbodo ri WhatsApp so pe ko gbodo gunju oro 15 lo iro yin ibanuje lo tun so lagbo le theater bayi ni Nigeria leyin kede ku agba osere ni Pastor Adesina Elegbeje Ado Taiwo to jade laye ojo aje ojo kokandilogbon osu kefa odun yi ni agba osere na ki aye podigbo se leyin aisan ranpe ti won ni o da adubule egbe awon osere Afrimec ni won kede ku ologbe na loju opo aye lujara won ikede na so pe pelu ibanuje okan la fin kede papoda pastor Taiwo Adesina Elegbeje Ado agba osere ti anife si eni to jade laye leyin aisan ranpe lojo kokandilogbon osu keta odun 20 osu kefa odun 2026 ipamani gbagbe ti agba osere na ko lagbo le theater ati awon ti e ti o kopa lo joju laye won ni odimimo wi pe won ko le gbagbe o ki olorun fun yin ni isimi titi aye raye ko si tu awon molebi ore ati ololufe yin ninu lasiko pe ni jayi odun bi mewa seyin ni olagbe na yago fun ise theater to si lo bere ise ajinrere koto tun bere ise theater awon onigbagbo ti o gbere agbelewo egberun odun jade omo bibi ilu egbado to wa ni joba ibile ariwa yewa ni ipinle ogun ni pastor Adesina Taiwo okunrin kan kuna lati san owo ile iwosan iyawo re nitori pe won se ise abe fun iyawo nise ni arabirin kokan si oju opo ayelujara o to si ni o je ibanuje okan fun ohun to si dun de bi kunkudun wi pe nigbati on robi awon dokita so pe omo yi o mi ninu on dada o fun ide eleyi ki won tete se ise abe fun ohun o na so fun oko ohun lati le se ise abe yi amo ni bo n se so fun oko ni oko n kuna to si ni ohun faramo ise abe leyin ore yin lo n pe baba to bi ohun saye to si so fun baba on pe won fe se ise abe fun ohun baba on sare fi 100,000 naira sowo lati fi se ise abe yi oni leyin ore yin ni won pari ise abe na ni oko ba fi iyawo re sile si ile iwotan ile iwosan to si ni ko si ohun kon to kan nipa ise abe ise ni iroyin gbode kan lana lori itakun ayelujara wi pe ijoba apapo ti pari eto gbogbo lati fi asu adire ropo kaki eleyi ti awon agunbaniro ti won lo minister fun idagbasoke awon odo ayodele olawande lo fi oju oro nlede ni ojobo lasiko ti o kopa lori eto ri ero amohunmaworan channels gege bi minister na se wi o ni ayipada olokun ojokan o na lo ti ba ajo to mojuto isiru lu awon agunbaniro ta mo si NYSC oni lati le gberu de akesan ni bi o si je pe boju ajo se yi ki ajo NYSC ko na ba won yi o ko ba le ba akegbe re kakiri orile ede agbaye ko ba le ba won pe Olawande wa je ki odi mimo oni bayi o o na fe jawe so bi ipese aso lorile ede Nigeria oni eyin na ewu adire eyin na ewu ankara awon aso yi o le jeun ti awon copper yo fi paro kaki eleyi ti won lo eleyi lo wa mu ki awon orile ede Nigeria kan mo gba kini omora awon lowo bi eni gbagba oti o ta won si won si fe lo si rulu gege bi agunbaniro ti gbogun obu sekun gbaragada lori itakun ayelujara pe bo lo se je asiko ta won la won wa ko sadire tabi ankara to si je wi pe aso kaki gan o na ni iwuri ta won ni o lati le je agunbaniro amo o minister fun idagbasoke awon odo lo ba tutu ero re pa o lo ba tun ni be yan ba so pe egun baba won jo bo ba tun ni ko ni jo mo o wa ku baba eni ti o mu o o ni on to no nso o ni asigbo lasilasan ni o on to nkan so ni wi pe awon ti ndaro boya o se se ki won paro aso yi si adire tabi ankara ama won o ti so wi pe awon ti paro kaki sadire okunrin kan fi gbe bonu lori itakun ayelujara o na sesi fi 35,000 ranse sinu opay account enikan o nigbati o je ko di mimo o ni opay account enikan lo n fi owo iranse si o to n si bere si ni pe number na o nigba to ma pe number iboya bi e meta leni na ba block ohun lohun oraye pe mo o wa n ke si gbogbo omo orile ede Nigeria o ni ejo bo ni mo se le ri 35,000 mi pada ilé ẹjọ́ gíga ijoba apapo toke tefe silu Abuja titari Jonathan Marcus wipe ki won lo yegi fun temi o fi bo lenu re o latari bi o ti se gba pa eni ti o gba sise teleri Adebola Ezekiel eni ogorin odun ati iyawo re Abiodun Ezekiel nile igbe won to wa ni ilu Abuja loko laya na ni arakunrin on pa nipa Jabogun lojo kini osu kerin odun 2024 leyin oreyin ni won se atona bi owo se te ni ipinle Kogi nibi ti o lo fi ara pamọ si so ran awon eniyan na lo si orun apapandodo lasiko ti igbejo re waye ni adajo ile ejoja ko di mimo wi pe ko si eri ma je mi so wi pe ko se ese ti won se eleyi lo wa je ki o pase wi pe ki won lo yegi fun arakunrin na titi emi yo fi bo lenu re ile se olopa ipinle Ekiti ti ko ma mu gari so wa arakunrin eyan odun meji din ni ogoji kan Ismail tun ji ibiyeye lori esun wi pe o pa oloko owo kan ni to tun je iya olomo meta eni odun meji le logoji Olaitan Amere arabirin Amere ni ile igbere wa ni Ajegunle ni Ido Ekiti to si di mimo latodo awon molebi re wi pe saju na ni igbese ti waye wi pe won fe dana so arabirin yi mo inu ile ko to di pe awon ti o nkoja lo ni adugbo yi ti won kefin efi eleyi to ru jade ni inu ile na ko to di pe won gbiyanju lati ba bu omi pa ina yi o wa di mimo pe ikolu mi lo tun waye o nirole ojo ketala osu kefa odun ta wa yi lasiko ti won fi esun kan wi pe nise ni okunrin yi lo lo se ikolu si arabirin na o to si sa yanna yanna eleyi to sokunfa bi obirin yi bo se jade laye ni bayi arakunrin to je orekunrin obirin na o tin seju pakopako bi bebi alafowo yi ninu gbaga iyawo are orilede Nigeria Remi Tinubu o ti wi awijare o lori on to sasaju wi pe ka omo orilede Nigeria gun le oko owo akara kan mo atakara kan mo tagu kulikuli atawon oja perete mi o wa je ko di mimo o oni ki se pe akara nikan lo oni kan mo adinta o oni ati agbado ati kulikuli oni eleyi ni se pelu ati ro awon omo orilede Nigeria lagbara o lori eto oraje ko ba le ru gogosi lasiko to ma won niroyin sobe nilo Abuja lojo 15 osu kefa odun ta wa yi na ni iroyin jajade o wi pe aya re so pe ise akara ni kawon eyan lo mo se bayi kan mo din akara ta kan mo pogi si kan mo di kulikuli abibili ati bebe lo amo nigba tun soro oni ki se oro akara nikan o atawon oja kekeke tomato rodo ati bebe lo oni eleyi na ni won fi se iranlowo fa awon ti won ba nta oja yi oni abate 100 million naira ona ni awon ti pin fa awon olokowo kekeke ti eni kokan ninu won si gba 50,000 naira aya re lo so be arabirin kan to dajo igbeyawo sona so pe ohun ko se mo ki lo fa labare obirin kan mo re to bo sori itakun ayelujara o nibi to tin soro oni be se nwo mi mo ti dajo wedding sona o amo emi ni wo ba gile ti mo si ni mi o fe arakunrin mo awon yin wa n bi lere pe ki lo sele oni lojo ti arakunrin mu n lo le lati lo mo iya ati baba re lo ri iya baba to n di dudu iya fun ya o o si n lu laluba mi ewa o lohun to wa ya on lenu ni pe ati orekunrin on to mu n lo le ti se afe sona ohun ati awon aburo re to wa n be ko ma seni keni to le gbeja iya won ja oni be lo n ti wa ni ah ki lo sele lale alale ti baba wa n lu iya bayi ona n ti orekunrin na ma so ni pe nise ni iya awon lo mo n koja aye re oni bi iya o ba koja aye oni baba o le lu oni idile leyi o to n fi tete bese on soro to won so pe ohun ko se iyawo mo awon eyan ti wa n kan sara si lori itakun ayelujara won lohun to da o na lo se akeko uni osun o mo lo soro o oni soja to dede yawo nu ile mi oni you will like it ko n tete rora bere ko n sare ti kini o n bo nise ni akeko birin fasiti uni osun o mo lo so n toju re ri oni nise lo n dana ninu ile lo n silekun nu ile sile o ọmọbìnrin náà ló pe orúkọ ara rẹ̀ ní Adémọlá níbi tí wọ́n ti ṣe àkàálẹ̀ ibi tí ó ti ń sọ̀rọ̀ tó sì gbọ́ orí ẹ̀rọ ayélujára pa. Ó ní ṣe lòun ṣe àkíyèsí àwọn sójà kan tí wọ́n ń pàráàrò ní àyíká inú ilé òun. Ó níbi tóun ti fẹ́ sáré tilẹ̀kùn tóun ti ń gbọ́ ìró wọn nàbá wọnú ilé tí òun o ẹnìkan ló kọ́kọ́ wọlé. Lóníṣẹ́ òníkan lòun wà nílé lòun bá ní àátún àti roommate ni àmọ́ roommate yóò sínú ilé lọ́wọ́lọ́wọ́ òun nìkan lòun wà nílé òun ojú sì ti ń pofiri òun ní torchlight tí ọwọ́ sójà ló bá tàn án síbi ẹnu yàrá òun ló bá ní kóun sáré bẹ̀rẹ̀ kóun ti kíní òun bọ̀ ọ́ lòun bá ní rárá òun ò lè ṣe o òun níbi tó ti fẹ́ máa fọ́ọ̀sì òun lẹ́nìkan náà bá tún ti wọlé tóun náà jẹ́ sójà náà bá di méjì lórí òníkan náà ní kó mọ̀ pariwo bóun bá pariwo àwọn ò fìyà jẹun òun níbi tóun ti ń pariwo ni àwọn akẹgbẹ́ òun yòókù ni wọ́n ti wá síbẹ̀ o òun ní gbogbo àwọn tán wá síbẹ̀ náà ná tún dúdú ń dún ìyà fún arígbámú ìròyìn fi ìdí ẹ̀ múlẹ̀ wípé kì í ṣe ọ̀dọ̀ arábìnrin yìí nìkan ni wọ́n lọ o lásìkò táwọn akẹ́kọ̀ọ́ yòókù míì náà ń sọ̀rọ̀ gbogbo wọn ní ṣe déédé ráwọn sójà yìí náà nù o tán ya wọnú ilé àwọn tó sì ń tàbùkù àwọn akẹ́kọ̀ọ́ obìnrin bákan náà ni wọ́n ń gba owó lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọkùnrin àwọn aláṣẹ fásitì uni ọ̀sùn látọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n clement adéboye ó ṣe àbẹ̀wò sí iléèwé níbi tí àwọn ilé ìwòsàn níbi tí wọ́n ti ń ṣe àwọn akẹ́kọ̀ọ́bìnrin yìí tó sì ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó gbomijé lójú ẹ̀. Arábìnrin Tóyìn Abraham ó mọ̀ ti sọ̀rọ̀ o nípa ìgbéyàwó rẹ̀ lásìkò tó ń sọ̀rọ̀ tí wọ́n wá tàkòtó ìbéèrè sí i wípé bó ti ṣe máa ń fi ẹnu ku àwọn ọkùnrin míì lẹ́nu bó ló ṣe máa ń rí lára ọkọ rẹ̀ ó ná kó òun ò ní wàhálà kankan o ó ní pé òun fi ẹnu kò yàn lẹ́nu ó ní lè yóò túmọ̀ sí nkankan o ó ní ọkọ òun lòún fẹ́ lásìkò tó ń kópa níbi ètò kan pẹ̀lú Morayo Afolabi Brown ló ti fi ojú ọ̀rọ̀ léde o ó ní ọkọ òun kò kí ń ṣe ọkọ tó já wípé kò mọ ohun tó ń ṣe ó níwọ̀n ìgbà tó yẹ pé sinimá yìí làwọn jọ ń ṣe ó sì mọ̀ pé ìfi ẹnukonu kò túmọ̀ sí wípé òun ní nǹkan míì ṣe pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí ó nípa fífi ẹnu kò wọ́n ní ẹnu kò ní ìtumọ̀ kankan àti wípé ọkọ òun ó mọ ohun tó ń ṣe ó mature dáadáa Tóyìn ló sọ bẹ́ẹ̀. Ló ti ka àbámọ̀ bọnu lórí ìtàkùn ayélujára ó ní ní kété tó ń dìfọ́ọ̀tì ọkọ̀ tó pín àwọn níyà lòún bá bọ́ sórí ìtàkùn ayélujára lòún kánná jó máàrẹ́ ìsàtífíkẹ̀tì tó wà ní ọwọ́ òun ó lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ ni wọ́n bá sọ fún òun pé ọkùnrin tó ń fi ilẹ̀ ó mọ̀ ti wí ní lọ́tírì ₦350 million lárábìnrin bá bomijé lójú lórí ìtàkùn ayélujára làwọn èèyàn bá ní kí ló kan àwọn pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n lórí ọkùnrin tó kọ́lẹ̀ ṣó wá fẹ́ padà sọ́dọ̀ rẹ̀ ni wọ́n ní kàn mí àwọn dà níbi òkú ìyá àdèlé.
2: Sọ wọ́n ní déere gẹ̀ẹ́rẹ́ mọ́dé mọ́gẹ̀ ìpé ìpẹ́jú làlàfilà bó bá ti ń kọjá ìpé ìpẹ́jú yóò di ọmọ bíi ṣé ò sí nǹkan nínú láti máa ṣẹnu ní dédé ṣíbí lórí ètò yín ètò wa ẹ gbé yẹ̀wò ẹ má wá gbàgbé pé àwọn ìròyìn sáà mú wá yìí à mú wá fún wa láti sin wa ní gbẹ́rẹ́ ìpà láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ẹ má jẹ́ ká gbọ́ ká fi ṣe àwẹ́ wa torí ẹ̀ náà ni a ṣe mú wa bó bá ní ìròyìn kan tó ṣẹlẹ̀ ní agbègbè tiyín tó jẹ́ kàyéfì ìròyìn kan bọ́ kí ìròyìn ẹ̀yẹn ṣáà tẹ̀mí láago ẹ kàn sí mi lórí ìtàkùn ayélujára Facebook bẹ́ẹ̀ bá ti tẹ ọmọ bí nation page mi nìyẹn bákan náà lórí handle mi ẹ tẹ honorable Oluwabukola Omoboriowo ẹ̀yẹn fi ṣọwọ́ sí mi o pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mi ìṣó màbá yín gbé jáde lórí ètò ẹgbẹ́ yẹ̀wò

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń ha bùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi mẹ́tù àbí bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run.

0: The time is 9.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin àlùyín lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
1: Ìgbà tí wọ́n ṣe.
2: Ìgbà wo náà ṣe.
1: Wọ́n mẹ́ni tó ṣe.
2: Kí lè tó máa ń jiyàn
3: báyà. Kí lè ń jiyàn sí? Ṣé ẹ tí gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ mọ ọdún tí wọ́n gbé wọn jáde.
4: Kí ló orúkọ ètò ọ̀hún?
3: Àràndẹ́ẹ̀kùn ni.
4: Àràndẹ́ẹ̀kùn.
3: Bẹ́ẹ̀ni, Àràndẹ́ẹ̀kùn. Pé kọ́mọ olókìkí ni wá já tiẹ̀ kárí. Lórí ètò àràndẹ́ẹ̀kùn náà lẹ́ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé. Tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde. Ètò àràndẹ́ẹ̀kùn, ètò tó wà educative, informative, bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o. Tàwa ni atọ́kùn ètò yìí, Ọ̀làǹrẹ̀wájú Ògúnníyì, Ọ̀pá Ẹ̀bìtì, ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ Friday, lágo mẹ́sàn-án alẹ́. Lé ò mọ jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fín. Àràndẹ́ẹ̀kùn, ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí, àwọn ohun ìjìnlẹ̀.

0: Àwa náà fọ pé àtìyìn fọ lọ́hun.
1: Ó jẹ́ rẹ̀ náà nù.
0: A sì ti àwọn tí ẹ̀ wá ń fún ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Dandan sí ni a mọ̀ fún.
1: A fún bẹ́ẹ̀ ni.
0: Ìjà akínyìn lẹ́ẹ̀kan sí ẹ̀ka alẹ́ o.
1: Akínyìn ẹ̀ka alẹ́ ńbẹ̀ o.
0: Ẹ̀ka àbọ̀ sórí ètò tá a pè lára dẹ́kun.
1: Ẹ̀ka àbọ̀.
0: Ní dámọ̀ jákèjádò àgbáyé náà lẹ ti ń gbọ́ wa o.
1: Ibẹ̀ náà ni.
0: Ibẹ̀ la wà àwa sonísù.
1: Kò sí ta fi ṣe.
0: Ó dá ibi akọ́yìnbó ni bí mo kó sọ dada Awúsọ ìtẹ̀kọ́ pẹ̀lú Kechukwu Ọlá tí ìrẹ̀wá jẹ́ Ògún ní Yọ̀pẹ̀ bí tìlẹ̀mí jẹ́ alákàfẹ́yìn rẹ̀ ìjà lùgbìn International Press Center. Ọmọláre o ti ń fabọ́lá mọ̀ kọ́ yẹn gan òkú pàpàpà fíra ẹ̀nà kànàkàn gbà rẹ̀ lọ kànàkànà mo ní ẹkú àjálẹ̀ àràǹdá o.
1: Àràǹdá ẹ̀kùn tọ́ mi bàbá lábúlé wa amúlùdùn àdìdé mọ́gbàgbé ìdí ọmọ àsìkòkè tó mọ̀ máa wò ìwọ̀n kó torí náà. Apárí ti ń gẹ pọ́ǹkì abirumúsí fẹ́ǹsì tẹ́ mọ̀ káàlẹ́ o. Àràǹdá o.
2: Àràǹdá
1: ẹ̀kùn
3: ẹ̀kalẹ̀ káàbọ̀ sórí ètò gbogbo tẹ́ ti ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti túmọ̀ gbọ́ wa ẹ̀kọ́ ọjọ́ méjì ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi òkè títẹ̀ fi ń gbọ́ wa kò ní bùkátà tẹ́ mọ̀ ná ó sí àmì àṣẹ ìgbìmọ̀ rẹ̀ orúkọ tèmi ò tí ì padà ọmọ yín olólùfẹ́ yín olúwa gbé mi gan ọmọ kí pẹ̀lú mi lórúkọ ti tèmi àgùntàṣọ olú ẹkùn ọkọ ìyàwó rẹ̀ lẹ́pa bá ṣáṣọ ọ̀rọ̀ bọ̀ bá ìfọ̀ sọ́sẹ̀ sẹ́ńtà rẹ̀ afẹ́fẹ́ ọ̀rọ̀ akin ọmọ akin ni mò ń kí lálẹ́ tèmi pé ẹ gbádùn wà dáadáa lórí ètò tá a pè ní àràǹdá o.
1: Àràǹdá ẹ̀kùn.

gbẹ̀ngàs ọmọ tún ti dé padà sọ́dọ̀ tiẹ̀ náà nìyẹn o o ìjọ gbọ́rí kẹkẹrẹ tí wọ́n ń pè ní lọ́mùwà tí mo wúyè yẹn lọ́mùwà bó láti ṣe bóde kódà ẹnìkan bẹ́ o la board níjẹ́ la board ẹni tá a wúyè lọ́jọ́ kọkàndínlógún oṣù karùn-ún ọdún 1889 ọjọ́ kọkàndínlógún oṣù karùn-ún 1889 ló ṣàwárí àwájáde kínní tó ṣe bóde nígbà náà o lọ́n mú wa náà ló dẹ̀ ti mọ̀ yìí o.

ọdẹ ana kẹnikẹni wọn ma tún dọdọ tiẹ náà padà nìyẹn o o da kankan tún rèé o lubricating cup níjẹ lubricating cup tí mo wú yìí bó o la tún ṣe àwárí àti àwájáde tiẹ náà o o da yánbẹ o níjà emsco níjẹ elijah emsco ẹni tá a pè ní elijah emsco yìí ó ṣàwárí àwájáde kínní yìí lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kọkànlá mọ̀ ní ọdún 1895 ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá 1895 ló ṣe àwárí àti àwájáde yẹn lubricating cup yìí tó ṣe bó de ó kúṣẹ́ ó da òun náà lẹ́rẹ̀ẹ́ tí mọ̀ yìí.

0: náà bá ṣe ń bá bọ.
1: Ẹ bá.
0: Mo tó dọ̀dọ̀ bàbá náà kọ́hun. Ní abẹ̀ hun.
1: Káàbọ̀ mú rí o.
0: Báwo.
1: Bẹ́ẹ̀ ni
0: bẹ́ẹ̀ ni. Mo tó dọ̀dọ̀ yín o. O da yẹ kẹ́kẹ́ rè é.
1: Abẹ́ mọ o.
0: Lọ́spẹ̀lì níjẹ́. Lọ́spẹ̀lì tí mo wúyè. Bó o láti ṣàwárí àwájáde
1: o. Abẹ́ mọ o.
0: Ẹnìkan bẹ́ẹ̀. James.

0: àwa náà ti ẹ̀ máa dúpẹ́ náà ni
1: a
0: gbọ́dọ̀ ya láì múre ó dá lúgbẹ́ngà mo tún dọ́dọ̀ tiẹ̀ náà o mail bus leléyìí o mail bus táwí yìí wò láti ṣàwárí àwa jáde tiẹ̀ náà ẹnìkan bẹ́ o paul l downing ń jẹ́ paul l downing ẹni táwí yìí lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwùn 1891 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá 1891 ló ṣe àwárí àwa jáde mail box tó ṣe bóde ńgbà náà o ọpẹ ọ̀nà ti jìn
1: ọdá
0: onídẹ̀ẹ́tì wa mọ̀ yìí lórí ètò tá a pè ní àràǹdà o
2: àràǹdà ẹ̀kọ́.

bẹẹni dáwọ ọpẹ o ó ṣe pàtàkì kẹnikẹni o mo tún dọdọ tiẹ náà nù ó dá nǹkan kan tún rè é mọọpù níjẹ o mọọpù tí wọn fi ń nu ilẹ̀ nu táìsì ní gbogbo ẹni ó dá mọọpù tá a wúyìí bò láti ṣàwárí ẹ o ó dá ẹnìkan bẹ tá a lè gbàgbé ipa tó náà kó thomas w stewart níjẹ thomas w stewart ẹni tá a wúyìí lọjọ kọkànlá nínú oṣù kẹfà mọ ni 1893 ló ṣàwárí rẹ o ọjọ kọkànlá oṣù kẹfà 1893 o ni thomas w stewart ló ṣàwárí àwájáde mop tó ṣe bóde ńgbà náà ọya ẹja dúpẹ díẹ sí i kó o ṣe kí ni lọ rí ìdáwọ ọpẹ o.

0: 1939. Ọjọ́ kẹta ní ọgbọ̀n oṣù kẹfà 1939.
1: Ó
0: ṣe àwárí àwájáde mọ́tò tẹ̀ ló ṣe kiní ìbòde
1: o. Ìyẹn
0: mọ́tò tẹ̀ tó ṣe kiní ìbòde bàbá.
1: O ṣeun.
0: Ọ̀nà lẹ́dẹ̀ tí mọ̀ yìí.
1: Bẹ́ẹ̀ ni.
0: Tẹ́ ẹ bá ti mọ̀ tẹ́lẹ̀ o.
1: Ẹ kú oríire.

0: bàálà wílé o.
1: Ẹ dáhùn.
0: Mo tún dé padà nìyẹn.
1: Ọkà bọ̀.
0: Mo kú rìn. Ọ̀dà kankan tó rè o.
1: Mo fẹ́ mọ̀.
0: Mo fẹ́ kẹ́ ẹ mọ o. Ọ̀dà pé kí ló kọ rẹ̀ ni?
1: Kí ló kọ ẹ?
0: Riding Saddles níjẹ́. Riding Saddles. Kí ni mo pè é?
1: Ìmọ̀ o.
0: Ẹ mọ eléyìí.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ọ̀dà sẹ́rí Riding Saddles tí mo wú yìí. Ẹnìkan wá ń bẹ o. W.D. Davis níjẹ́. D. Davis.
1: Oye.
0: Lọ́jọ́ kẹfà. Nínú oṣù kẹwàá.
1: Bẹ́ẹ̀ni.
0: 1895.
1: Ọpẹ.
0: Ọjọ́ kẹfà. Oṣù kẹwàá.
1: Oye.
0: 1895. Ni W. D. Davis. Lọ́sàwárí àwájẹ́ ìyẹn n tí mo pè ní Riding Saddle yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ló ṣe bóde ń gbà náà
1: o. O ṣeun o.

gbẹ̀ngà wọ́n mà tó dọ́dọ̀ tiẹ̀ náà padà nù ọ̀dà ìkẹ́kàn rèé o mo fẹ́ kó o mọ̀ náà ni rolling pin níjẹ́ rolling pin tí mo wú yìí bó láti ṣàwárí àwájáde rẹ o ẹ̀ka ń bẹ̀ john w reed níjẹ́ john w reed ẹni tá a wú yìí lọ́dún 1864 mọ̀ ni ló ṣàwárí àwájáde tó ṣe bóde o nígbà náà lọ́hùn-ún ó gbìyànjú ọ̀dà ó kàn gbìyànjú ó tún ti mọ̀ náà nìyẹn.

0: ọkalẹ̀ nílé epo NNPC ní Gakanbi. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
1: Àmì kò gbèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
2: 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206.
1: Torí àìsàn nípa mímọ́ra kí n pẹ́ pariwo mi síta kí n tú ẹ sílẹ̀ lórúkọ ọ̀hún nílé iṣẹ́ bàbá gan tí a ó ṣe àyẹ̀wò fínfínní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé láti mọ kókó nǹkan tó ń dẹ̀ láàmú lágọ̀ọ́ ara. Ìwọ tí o ní arúgbó nílé àsìkò òjò tí a wà yìí ni àwọ̀ká ọmọléegun máa ń dà wọ́n láàmú torí àwọn iṣan ni. Àìsàn jẹ́ àlejò ara, àrùn kì í ṣe ilé ara tọ́jú iṣan rẹ̀. Tí iṣan rẹ̀ bá wà ní àlàáfíà yóò nira fún àìsàn láti dì ọ́ mọ́lẹ̀ torí iṣan ni òkúnléwó tọ́jú iṣan rẹ̀ fún ìtọ́jú iṣan ara. Bàbága tí wà ní.
0: Gakanbi ní ìlú Ìlọrin sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gakanbi. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
1: Ẹ pé ọ̀bánga tí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07066799793. A ò ní fi àìsàn lògbà ó, bàbá gan-an ti láàmì ẹ̀.

0: tó tún kalẹ̀ kasagbua sí Diamond 88.7 FM ìlọrin ní gbogbo aago mẹ́wàá àbọ̀ lálẹ́ Friday 10:30 PM ẹ wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́nà ọ̀tọ̀ tó ń tìrírí agbára ń bẹ nínú ọ̀rọ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà ọgbọ́n wo làálò tàfi káyéjá nírú àkókò bí èyí àyè ń bẹ láti dá sétò ẹ pé atọ́kùn ètò Prophet OK Paul àkàndá olódùmarè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09033379533 agbára ọ̀rọ̀ ọ̀tọ̀sẹ̀ yìí ò gbọ́dọ̀ míì sí ẹ̀.
1: Ogoro ni fun Olorun ni oke orun.
2: Glory be to the Lord in the highest.
1: E je ki a gbadua.
2: Let us pray.
1: Ni oruko Jesu.
2: Amen.
1: Olorun agbe oga gba ope wa o.
2: Amen.
1: Olorun prayer land gba ope wa o.
2: Amen.
1: Olorun jijo apostoli ti Christi CAC gba ope wa o.
2: Amen.
1: Olorun Joseph Ayo Babalola.

iṣẹ́ ìyanu ń gbé wo yọ lọ́rùn aláyé. Àbí ọdún adé ní ìjẹ́. Fati ń tẹ́sẹ̀ wọ̀lú lọ́rin lọ́la Sátidé o. Wọ́n ti máa ń wáyé nìyẹn ní gbogbo Sátidé àkọ́kọ́ lóṣooṣù. Àkórí tó ṣù yìí. Bíbọ́ lọ́wọ́ alágídí ogun. Ogun ayé rẹ̀ máa kan jẹ̀gbọ̀n. Kankan jẹ́ gbọ́ lọ́la Sátidé. Láta aago méjì àṣálẹ́ tára ti wọnú àdúrà. Wá wo bí ẹ̀mí ìyàgẹ̀ yóò ti máa fẹsẹ̀ fẹ́. Tí ẹ̀mí ìlàkàkà àti agbára kankan yóò máa kóra nù àdúrà. Nípasẹ̀ ìjọpọ̀ràn ṣ

0: 0891 ṣé kí n tún pè lẹ́ẹ̀kan sí 0916490591 nọmba yẹn nìyẹn dáàdì mo kí yín kú ohun látàárọ̀ ẹ sì kú kalẹ̀ ní yàrá ìgbóhùnsátẹ́gùn yìí nọmba tí mo pè yẹn sà ẹ máa ń sọ kíní kan pé
1: tó wà lórí nọmba yẹn
0: tọ́ mo tún fẹ́
1: bèèrè náà ní sà tó wà lórí nọmba yẹn ni pé nọmba yẹn wà fún àwọn tó ń bọ̀ látọ̀nà jíjìn
0: èyí
1: tá a ṣe lọ ìrú ọlọ́run bá mi àwọn èèyàn wá láti mọ́kwá eléyìí ló máa jẹ́lẹ̀ kejì àbí
0: bẹ́ẹ̀ni sà
1: alákọ̀ọ́kọ́ tá a ṣe lọ àwọn èèyàn wá láti mọ́kwá láti jẹ́bà látọ̀nà àwọn rédíò lọ́rin yìí ẹ gbìyànjú o ọlọ́run ó dẹ̀ mọ́ fún yín ṣe iléeṣẹ́ yín ò ní jóná ẹ mọ̀ tóbi sí
0: ni
1: àwọn èèyàn wá láti ìbàdàn àwọn èèyàn wá látọ̀nà jíjìn
0: gbogbo àwọn ìpínlẹ̀ tó yí wa ká
1: sí gbogbo ọ̀fà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ọmọkùnrin wa sọ gbọ́dọ̀ kan ó ní bàbá ìdí tó mo ní kọ́kọ́ lọ ṣiṣẹ́ oníṣẹ́ náà kó tó yọ owó ó ní bàbá mo mọ iye tí mo fẹ́ fi ṣiṣẹ́ mo mọ iye tó gorí ẹ̀ ó ní mo ní ó ní omi wà lámù n tọ́ sọ fún mi ní ọ ó lómi wà lámù sá ẹnìkan ń gbọ̀n mi wọ́n náà máa ní ẹ̀rí wọ́n ní bọ́ọ̀sì tó rọ̀ ó ní òun fẹ́ kí bọ́ọ̀sì máa lọ káàkiri kó lọ mọ kó àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní èrò láti ṣe nǹkan fún yàn bọ̀ wọ́n àti ìdáná ogun ò tí ì ṣẹ́
0: kò tí ì sagbára yẹ
1: kò tí ì sagbára ó wù ú ó wù ú nọmba yìí tó wà fún ni pé ìwọ tó ń bọ̀ látọ̀nà jíjìn àbò débì kan báyà náà lọrin ìwọ náà ti ń bọ̀ ó wá dé bofas of agaraji yẹn
0: níbi ilé kó bofas
1: níbi roundabout yẹn o wàá mọ̀nà mọ́ kó o pe nọmba yẹn kò tiẹ̀ níṣì ẹni ọlọ́kadà tó bá ti bá níbi ilé epo bofas tó wà ní roundabout of agaraji yẹn sọ pé ó lọ sí church freedom city tó wà lọ́nà school king step bó o tiẹ̀ fọ̀nà school king step sí òdu ni kì í ṣe àìmọ̀ fún olóko
0: freedom city
1: bẹ́ẹ̀ ni freedom city òdu ni kì í ṣe àìmọ̀ fún olóko
0: ororo church
1: nọmba yẹn ṣe nọmba ẹgbàdúrà fún wa ọwọ́ ọmọ wòlíì ló wà kò dẹ̀ wà authorize láti pray fún yàn ọmọ wòlíì ni so kì í ṣe nọmba kójúwe ọ̀nà iṣẹ́ tó ń gbà nìyẹn júwe ọ̀nà òun ló wà ní section yẹn oníkálukú pẹ̀lú section tiẹ̀ ni so kóhun júwe ọ̀nà ló wà fún ẹgbàdúrà fún mi kò ní dáhùn
0: god bless you amen sir èyí tí mo ní mo fẹ́ bèrè kó tó di pé tún mú wa lọ́nu ọ̀rọ̀ ọlọ́run
1: o
0: ni wípé ẹni ẹlòmíì ò mọ̀ pé kí ni bàbá yìí gbé mi
1: èyí
0: tí mo fẹ́ bèrè ń bẹ̀ ni wípé báwo lẹ ti ń ṣe báwo lẹ ti ń bọ́ lọ́run ọba sọ tó ń gbọ́ torí gbogbo àwọn ìpàdé àdúrà tó ń wáyé náà là ń gbọ́ ẹ̀rí padà wípé ọlọ́run ṣe báyìí tí ò sì dúró títí dàsìkò yìí
1: bàbá kò sí tó ń gbénú mi ju jésù lọ ẹni tó ń gbénú

0: o need the igbese to le o need the woli to le gba teyin kan mete ta iba sele olorun to le o wa sise olorun to le olorun to lagbara olorun to le olorun to lagbara dasi oro aye mi o ojo nlo so ogun to le nigba mi o ma je ke eyan lanfani ati lo le oko bo ko ni jobi mo ogun to le ma je ke eyan rewa kẹyàn ni gbogbo nkan tó yẹ kẹyàn ni kò sì ní lọkọ gidi ogun tó le mọ gbàngbà mi tó ma mo àní èèyàn gbé oyún sínú fún ọdún méjì kò dẹ̀ rí bí ó dẹ̀ ṣe scan wọn dẹ̀ sọ pé àwọn orí nkankan kò dẹ̀ rí nkan oṣù ẹ ọmọdé wà mẹ ọlọ́run tó lé dẹ̀ ṣe tó lè borí ogun tó le èmi àti ẹ ò lè borí ẹ èèyàn bíi tiẹ náà lèmi náà mi lágbára mi nípa mi jẹ́ nǹkan kan ṣùgbọ́n mo mọ ọlọ́run kan ọlọ́run tó le tó mọ tó le mi tó mọ ṣe ogun tó le ó mọ faṣọ ogun tó le ya lọ́rùn èèyàn bí èèyàn bá ń ja ogun tó le yóò fi gbogbo tó ní yóò jìṣẹ́ jìyà láti tọmọ bàbá síbẹ̀síbẹ̀ kò ní jèrè ọmọ ìsídà kan mọ̀jẹ̀ kọ́ mọ rọ́nà lọ tàbí kọ́ mọ tún rọ́nà lọ kó tún mọ pé yẹ́ ẹ̀ lájẹ́ ẹnìkan fi píktọ ọmọ ẹ hàn mí ó ní òun ló ń bí ọmọ ẹ mo ní kò lè jẹyìn ó lóun ní mo ní kò lè jẹyìn ó ní kí ló ti mọ̀ pé mo ní ẹni yìí ti wà ń bí gíga kò síbi táwọn ti sọ̀rọ̀ ẹni tí wọ́n mọ lórílẹ̀‐èdè ó ní fọ́tò rẹ̀ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ rẹ̀ bàbá rẹ̀ rẹ̀ ó ní ọmọ yẹn gòkè bọ̀ wọn ìjọ orí tìyá ẹ̀rù ó wá ń tọ́jú àbúrò ìyá ẹ̀ ó kọ́lé fàbúrò ìyá ẹ̀ ó ra mọ́tò fàbúrò ìyá ẹ̀
1: ó wá ro nǹkan kí nǹkan sí yá
0: ó débì kan náà sọ fún un ẹ̀yin mọ̀mọ́ ẹ̀yin bàbá ẹ jẹ́ àjọ gbàdúrà lálẹ́ ọ̀la lago méje now ogun tó lé nígbà mi ó mọ jẹ́ kéèyàn ní sàtífíkẹ́ẹ̀tì tó dáa lọ́wọ́ bọ̀ kò ní níṣẹ́ tó dáa lọ́wọ́ ogun tó lè mọ jẹ́ kéèyàn ní iṣẹ́ tó dáa lọ́wọ́ bọ̀ kò ní ní àwọn kọ́sítọ́mà tó ṣe é fi yangàn ogun tó lè ní ogun fìkan yìí kan ogun tó lè ní pé máa sáré kó o má débẹ̀ ogun tó lè tó burú jù ni pé yóò mọ jí o gbàdúrà nǹkan ó mọ lé sí
1: tí ó fi wá mọ sú ọ.
0: yóò mọ gorí òkè bó ṣe ń gorí òkè logun ó mọ ga sí bó ṣe ń rí wòlíì lọ́nà ó mọ dàrú ogun tó lè ní.
1: àbíkú tó so lóògùn de
0: kì í àbíkú ó wà so lóògùn de àwọn bàbá yẹn kì í ṣe pé wọn à ní pè wọn gbàdúrà wọn lọ àṣẹ tó ń lò léyìn lórí náà náà lò lórí ẹnìkan tẹnìkan sì lẹ́rìí ṣùgbọ́n tógun tó lè ò bá tí ì sẹ́ ibi táwọn èèyàn ti ń lẹ́rìí ìwọ ò ní ní bẹ̀ àfi ká bọ́ sọ yẹn lọ́rùn ara wa kájọ pàdé ní aago méje ìrọ̀lẹ́ ọ̀la ká bọ́ sọ yẹn ká kú òun yàrá ogun tó lè ìgbà yẹn lọ́rùn ó sì lànà ó fọ̀ ìrànlọ́wọ́ ó dé logun ó tó ṣẹ́ so ogun tó lè ogun tó burú ni ọ̀pọ̀ ìgbà èèyàn á máa sọ pé òun fẹ́ gba físà fún àdẹ̀ní fún mo tún rẹ̀ ń tán fún ó dúró ẹ̀ tí ń dùn ó tún pẹ́ tó dá padà airport wọ́n ní orí táwọn rí inú system wọn ló kọlà àwọn nrc ilé wọn ò tí ì sun
1: wọ́n
0: mọ̀ ìkọlà bó o ó wá padà wọ́n dẹ̀ waste almost 7 years ogun tó lè máa ń fà kókò ẹ ní ṣòfò ó máa ń jẹ́ kéèyàn jókòó tó lóore mo máa sọ pé má bínú sólówó tí ò ràn ẹ́ lọ́wọ́ ìwọ lọ gbàdúrà kí ló dé tẹ́ni rìn nìkan lọ́wọ́ tí wọ́n rìn mí lọ́wọ́ ogun tó lè logun gbèsè sẹ́ni gbogbo ẹ̀yìn tẹ́ wàánú akólo gbèsè o láìsàn ni òun fìkan yìí kan ni iṣẹ́ ò lọ déédéé ni mo bì ọ́ tètè dé náà ago márùn-ún rọ̀lẹ́ ọ̀la ń tiẹ̀ torí mo máa anoint yín specially ká tó wọnú àdúrà gangan láago méje ìrọ̀lẹ́ proper mo máa anoint yín mo fi wákàtí kan yẹn lẹ̀ 5-6 mo fẹ́ fèsì kí ọlọ́run mi ṣe kí ni kò dá sí so ogun tó le ni ogun tó máa jẹ́ kí èèyàn fetí gbọ́ ìlérí tí ò ní sẹ wòlíì ó sọ àfa ó sọ babaláwo sọ wá gbọ́ àdúrà yìí kò ní ẹ̀sìn nínú ẹni tí mo sọ yìí mo sọ ọ̀rọ̀ wọn níwájú yìí muslim ni wọ́n ṣùgbọ́n wọ́n gbàgbọ́ pé níbi tó gbó bá ti sẹ́ náà lógún ti sẹ́.
1: ọlọ́run ló sẹ́.
0: ọlọ́run ló sẹ́.
1: ọlọ́run ò sì pé méjì.
0: ò pé méjì. má jẹ́ kẹ́nikẹ́ni tàn pé kí lẹ̀ ń wá lọ bì kan kí lẹ̀ ń ṣe kinní kan oníkálukú lọ́mọ ibi tó ń tojú bọ̀ o wọn à ní mú ẹ lọ́wọ́ wọn à ní pè ẹ́ dání o oníkálukú ló mọ tó ń jẹ ní kọ̀rọ̀ yàrá rẹ̀ tí ò fún ẹ jẹ́ o gbogbo ẹni tó rí lókè wọ́n lọ́sẹ̀ mọ́ nǹkan sá gbogbo ẹni tí mo rí lókè ń ṣe kinní wọ́n lọ́sẹ̀ mọ́ nǹkan kò sẹ́ni tí ò lọ́sẹ̀ mọ́ nǹkan kan so má fi ẹ̀sìn fún ayé ara rẹ ní gbèdéke ẹ̀sìn kan ni mo ń ṣe àbí ní chọ́ọ̀chì kan ni mo ń lọ ìyá kan ti torí ọmọ rẹ̀ wá pásítọ̀ lọmọ ẹ̀ ní last month ìyá yẹn ó ní bàbá wòlíì ọmọ òun jẹ́ pásítọ̀ síbẹ̀ ó ń jẹ gbèsè ó dẹ̀ ń gbàdúrà fáwọn tó jẹ gbèsègbèsè tí wọ́n dẹ̀ ń ṣẹ́ mo ní màmá ẹ gba omi màmá sì gba omi mo ní ẹ máa gbé lọ wọ́n sì fún omi fún màmá náà gbé lọ màmá ti ń sọ testimony kì í ṣe pé ogun gbèsè yẹn ti tán èmi ò ní tàn lórí rédíò torí gbèsè tá sọ pé ó jẹ almost 50 something million bẹ́ẹ̀ ni 50 something ball olorun baba lo lati san more than 30 million laarin osu kan ki la tun wa fe ko lohun o se gbese tan ti je for almost be 4 years ti won ri san won gbe won si police station kan ande lawon eyan la tan pray fun won de ba pastor san gbese sugbon nigba tan gba omi ti mama lo gbe fun pastor pastor kan so pe o pe mi o ni baba wo ni a jo se to su inu tele eru nba mi ati yoju kin mo pade omo ijo mi sugbon bi ta de duro yi bo omo ijo ba ri mi ko se kini ko ri mi eri lojo ri be mommy eyin na le meri pada ta ba jo gbadua tetebe between 3 days e godo ni eri nla le kan si to ba tin bo ni bikibi to ti wo lu lorin ona ti eje ni o wa lati travel ni to ba saturday lorin ni bi le po bofas to wa ni ofa garage bi okada me so pon lo si Church Freedom City to wa lona school king step oduni ki sai mo foloko ago meje role ola ni sir thank you god bless you
1: amen sir emi nigbagbo wi pe gbogbo nti awa eyan ta ti gbo yi ati pe awon ise iyanu tolorun o ba ti se ninu awon ti won wa ati to ti se ninu bibeli ti gbogbo wa na nka ta mo olorun na oyi pada yo si se be ni bi pade adura yi adupe pupo lowo yin baba wa prophet adeniyi
0: abiodeje so fa awon eyan mu ka egi e lowo o
1: okay
0: iwo na o gbo omiya omiya na ni o omiya lo ndara o olorun ni o ko si tenikan fe se si mu kegi e lowo
1: ti wa fi
0: ko se nikan ti o gba wo naira lowo re
1: okay
0: ko si enikan
1: o mi
0: ko ro mi o da nkan kan o se anybody ti o gba wo naira lowo e kaka tin fi gbowo lowo e itun fun oni
1: oluwa se
0: e olorun lo ba debe e mo pa wa na ntoro ngba kan ni sugbon boluwa ba ti so po nde o de ni awon eyan to wa tara re dide awon lo se pataki o ba lowo to fi sanu emi ko mi ori bi olowo awon eyan to tara re so ki se pe boya fe ipade tan ti pe owo wa gbadua e sa ta ba pe owo nbe se owo la fe ra o ma bo
1: o ma bo si to ti mo fe so na no sir
0: so wo ya la fe fi ra teni kan si gbe wa sa to wa mo eri telomi o ra aye ri ti wa lori number God bless you.
1: Amen, sir. Number yeri le kan se je ki pe fun yin. E fe debi ti ipade adura yi ti ma waye lola ti se Saturday laago meje irole. Number yeri lati fi ma apejuwe be se ma debe ni Ofa Garage Lorin 0916490591. Le kan si 0916490591. Titi igba na ta jo ma pade bawo eyan tin leri lorisirisi emi ateyin atuma leri eri ti wa ma kun o lagbara lohun bi mo se n gbera bayi odinu ipade adura yi lojo Saturday ni ye a pade